0: Wanyin dadari kiri chumwa mpanyi. West Radio 89.3 FM. Kanga agbema gbe.
1: Asiko tito lati gbadura fun gbogbo abiyamo o. Abiyamo to fe kori afefe.
2: Lọni ojo Saturday oni rogun femire mi lori awon omo re o. Ibara Olodun mare o ba mi ajere ti ogbo mi duro o. Alagbagbeje ohun alagbagbeje ase alagbagbeje oro. Atabatubo Olodun mare. Gbogbo ile pariwo go go go go go. Pastor Fakeye mane baba labi ya mani mo nje. Isi omo re yen gangan gangan asoju re o ni faso yi omo sikoto amma wa ni gbegun elegun amma re okunrin oni sileya amma re obinrin oni chakofe amma re oni fi otare loko amma re obinrin oni rogun ebi nile oko amma re okunrin yen ko ni fe ohun to julo amma re oni fi odaju okunrin o amma re de ni fi odaju obinrin o amma re oni ru ara re faye o ibi ta ye fẹnu bàtà máa rẹ jẹ ọrun lọ tún ṣe níbẹ olúwa yóò gbà wá lọwọ abatẹnijẹ o yóò gbà wá lọwọ àwọn alárọka o mọdáhùn tí ò ṣojú yín tẹlẹ ò ṣojú yín lórúkọ jẹsẹ ní wítẹnu yín o nọba abanijẹ kò ní jáde o yéé bá yẹn jẹ lórúkọ jẹsẹ ò ní rí ìjà ọlọrun o ẹgán náà dògo ẹgán ọmọ rẹ dògo ẹgán sẹra dògo lórúkọ jẹsẹ ẹgán ọmọ rẹ máa dayọ ẹgán abraham ń dijó ọrọ rẹ máa dijó lórí ọmọ ìlérí jẹ lórí joseph ìlérí ayọ máa ṣe lórí àwọn ọmọ rẹ wọn ṣe kó bàjẹ ọlọrun òní gbà fún wọn o wọn ti ta kété ọrún dìde ìrànlọwọ sí ọ àlárẹrẹ ọmọ rẹ máa ṣe o ní bọ lọwọ rẹ o màmá ìmọ àwọn ènìyàn bí ẹni tó fẹ́ lè kò ní ṣẹlẹ̀ olórí olùwàṣẹ alárọ̀ká lọ́wọ́ iṣẹ́ o àṣírí alárọ̀ká abatẹnijẹ́ lórúkọ jésù ó máa tú o wọn ní gbọkọ lọwọ rẹ o wọn ní sọ di kòròfo wọn ní fi àyájọ bá ọmọ rẹ wí david borí ẹni tó fẹ́ lè mọ tábàjẹ́ lórí rẹ o ẹbú eléni ni ò ní gbà lórí àwọn ọmọ rẹ sàmí eléyìí ò ní pàdánù ọmọ rẹ olúwa yóò ti ọ lẹ́yìn tọmọtọmọ lọ́jọ́ ìnáwó ọmọ rẹ wọn ní gbàṣe rẹ ṣe o ní ṣe patí dára lọ́dún yìí o ajíṣe fẹ́fẹ́ kò ní kó bá ọmọ rẹ o ọmọ yìí ò ní bá ìjákulẹ̀ pàdé kò ní dàrúmọ ọmọ rẹ lọ́wọ́ kò ní yíwọ́ o ọkọ rẹ máa tọ́jú bọ̀ inú ayélayé wà wọn ní fayé hàn tọmọtọmọ o ó ní pọ̀n rẹ́rẹ́ kú ọ màmá èso ní jẹ́ irinṣẹ́ rẹ lórí ọmọ ariwo ẹkú kò ní sọnù lẹ́yìn ògrámá ọmọ rẹ ò ní ṣàgbéjẹun wọ́n bọ́ṣọ lára joseph ayé ò ní sọ sí o wọ́n tà á sọ́kọ ẹrú wọn níta ọmọ rẹ togotogo wọ́n sọ joseph sínú kòtò wọn ní ju ọmọ rẹ sí kòtò wọ́n di rìkíkí sí orí rìkíkí nọ́bà wọn ò ní jáde lórí ọmọ rẹ oṣù kẹ́ẹ̀gún jábọ́ lórí ọmọ rẹ wọ́n ní ta ọmọ wá sí ọjà ayé o wọ́n ní túlẹ̀ kan ìṣòro tọmọtọmọ wọ́n ní tanẹ́ wo sàré ọmọ o wọ́n ní sọ ọmọ rẹ dìdàkudà àyípadà sí búburú kò ní kàn o èso ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù olúwa yóò fẹ̀ mí kíkù tẹ́ ọlọ́run ọwọ́ la fi ń dire mú wàá fọwọ́ rẹ gba ire lọ́wọ́ ọmọ rẹ ọmọ tó ṣèjọ wọ lọ́wọ́ ní gbélé ọlọ́wọ́ o wọ́n ní rógún pé pàjáwìrì lórí ọmọ ayé ò ní jèrè ọ̀rọ̀ lára ọmọ rẹ o ọmọ rẹ ò ní fọwọ́ tálẹ̀ lókùkù tábàtábà kò ní ta ọmọ rẹ lọ́fà olóore ọmọ rẹ yóò farahàn o ní fi olóògbé kó orúkọ ọmọ rẹ ayé ò ní fọmọ dá wa lóró àṣàyà 41:30 ọwọ́ tó lọ yóò gbé ọmọ rẹ ró àṣàyà 22:25 ayé èṣù àgbà tá a fi kan ayé ọmọ rẹ mọ́lẹ̀ olúwa yóò gbé ọlẹ́kẹ̀ ìṣòro tọmọtọmọ ìgbà ayé ìwà tọmọ rẹ yóò dùn gbẹdẹmukẹ o ó ní dídàkudà sàmí ẹlẹ́yìn ò ní gbàlejò ọ̀ràn ó ní rí ìfàsẹ́yìn lórí ọmọ o ìyókù ọdún yìí kankan ò ní ṣe ọ́ tọmọtọmọ èrò ọmọ rẹ yóò padà já sí ayọ̀ lọ́wọ́ rẹ ń gbọ́ mi ò ní ṣe lásán ẹ̀sọ́rọ̀ chapter 2:4 ayé ò ní wọ ẹ̀sìn ọmọ rẹ o ẹ̀sọ́rọ̀ chapter 2:5 ìrànlọ́wọ́ dìde sọ́mọ rẹ ọgbọ́ òdígí ọmọ rẹ ò ní gọ̀ asọ́fà post 17:9 ayé ò ní gbògo lọ́wọ́ ọmọ rẹ o ayé gbògo já sóní lórúkọ jésù gbọ́ ọmọ rẹ ò ní ra ogo ò ní jábọ́ lára ọmọ rẹ orí ọmọ wo ò ní gbàbọ̀dẹ̀ ìdílé yìí ò ní tọrọ jẹ o abínú orí ẹni kò ní gbẹ́rù ìbànújẹ́ lé olórí tọmọtọmọ o ní mo rọrí ọmọ o mọ́tò rírà àti lẹ́kíkọ́ lórúkọ jésù ó yá ìrọ̀rùn ni ó bá wọlé ó yá lọ pàdé olùrànlọ́wọ́ tí kì í sùn pàdé aláàánú tí kì í rẹ pàdé olóore tí kì í rojú apẹnti satani ko ni mo na lere o oloje dajo aran ayo ni lenu loni o ya gba irirere igbala wole re o ayo ro pe banuje aje ti dopin wa ro wo saye re oloyo dide yo gba nija o o se ni to le wo omo ore olore o ni wole de wa o oju abi ya mori to wa gbadu omo re o wa fo omo foko wa fo omo faya ogo ile baba ogo ile ya o ya fi ko omo re lorun lojo yo omo re loruko ye wa ri gelewe kai wa ri bi lagidi de o to ba pe baba oko wa deun to ba pe ya ye wo wa deun olorun oro tu omo re sile oro ko ni fo omo re si slow line oro bi ada bi bi pe ko ni ran omo wa o oro bi agede bi asasi ko ni ran omo wa se oro ni da omo wa duro lori omo oni gbi sinu oro to jade lenu abi ya mo si omo re lojo ibinu ko ni se o aso oro ko ni ba won omo wa oro ni da testimony omo re duro oro ni da ojo ayo omo wa duro oro ni da ojo ayo omo re ru oni se bi ko ni je fo lori omo o eni won fi ran ko ni mo na le wa oni job oni je banu je ko ni mo na le re o on to ra o ni ba won sanwo re lori omo o ni kajo eku lori omo re eni je fo ayo omo le re ko ni bi banu je omo manu yara re o abi ya ma sha menu re o ni royin banu je lori omo re eti re o ni gbe royin banu je lori akobi re ire loju owo ri oju re ma ri re omo re ni le alaye odanu esisi sai loruko je eri si ayo mama wa duro je won mo o eyin yu ko pa lo sa se yo ri o oloyun lo bi malayo baba oloja wa tale ni o iye oloja wa jere gbogbo ni je gbesi olaruko ba yin san o gbogbo alesan run mu yin larada o kede gbogbo e ma ti gbe mi ni agbaye lo sa se yo ri o mama wa je won mo o Jesu Oluwa ori oke ni fo lati ngbo ri yi
3: mo dupe lowo Olorun lori ikuse ti a se ni Abeokuta won ti kokko pe mi tele pe ani meeting ni family house wa igba ti mo ma de be fun iya lenu Olorun mo ye se mi ti to ba ni a tin shit e ojo ti pe gbogbo awon eto to ye ko ma bo si e lowo die die ni a nfun e ta ba ti fe ta ile nisin owo ti e ma poju ti awon egbon e lo lawyer de wa ni egbe won lawyer family lawyer wa lese kese eni yen ise video o ko sile o ni kin sign o tun ni a okay ile dad mi meyeji yen pe awon fun mi lori ofe pe kin gba gbogbo meyeji fun odun kan gbogbo yara to wa nbe
4: gbogbo owo ile
3: kin gba owo ile yen fun
4: bi le se ko to
3: be ni sir
4: pe meyeji abeyo kan
3: meyeji but that mean ti wa so fun wa pe on fe gbe fridge awon wa ni emi na ni kin tun lo gbe fridge yen won so fun pe fridge meji ni mo nile eje ko gbe won ni rara se iwo lo ma gba
4: eh ogu ibi yin ogu baba re ti aye ti gbese le olorun agbe to re fun
3: ọpẹ mi keji ni lori ọmọ aunty mi amọ lori kusedi yen na ni iya e ti pe mi pe joba mi fi sinu adura pe won fe mu solomon travel amọ fun iya lenu olorun ni aro yi mo mi e pe mi pe solomon ti fe travel pa won ti lo si airport won lo canada
4: o ti le lo yibun bayi
3: won lo canada
4: o ti lo canada amọ da lo lo canada abode abekuta ida o odun ga o esi eda o
2: no ile ku meta lo fe si ni ojo sunday kokoro kan chocho la de fe fi si ni ojo sunday ti se oruko jesus christ number 1 ile ku onje omo ikeji ile ku itesi waju iketa ni mo pe ni ile ku anu na to ba mo pupo ni esan kan to la koja ma fi pade ojo sunday yen sere to ba mo wipe arin iwa tomo re ogunrege ma fi pade ojo sunday yen sere to ba mo wipe o ti naganaga sibi owo re o to fe ma fi pade ojo sunday yi sere to ba woye wipe ojo ori lo nka sugbo ase yori oku die ka to ma fi pade ojo sunday yi sere eyi to kayin gbogbo awon to je gbese ka bi keji e ma fi pade ojo sunday yi sere o ni omi to ti ngbadu asile gbe pepe bayi won ni ki ma fu gbogbo eniyan to ba wa sibe yen lofe ni bọ́lẹ̀ ní dálé mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún ṣe sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o gbogbo ènìyàn jákèjádò ni ó da ọrẹ lẹ́ni láti fi gbé ètò rédíò prógàmù yìí lárugẹ kò wá sí iye tó lè fi ránṣẹ́ o ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira ẹ ti ọwọ́ síwájú ọwọ́ tó tẹ́síwájú ìbùkún ńlá ló fi gbà o ọlọ́run bàbá alábìyàmọ́ o
5: ààyè ló wà.
6: Hello, hello, prophet 090 60 57
5: 1110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamo.

Ibadan àti agbègbè rẹ̀. Ẹkú àmójúbà ètò àmúlẹ̀ kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle lórí Wells Radio 89.3 FM. Ọ̀rọ̀ ìyànjú, ìṣínilétí, ìmúlọ́kànlé àti ìgboyà. Eléyìí tí ó máa dé sétí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin agogo méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí agogo méje àárọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko. Látẹnu ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend G.O. Ogundare, ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run alàyè ẹni tí kìí fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sábẹ́ ahọ́n sọ lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí láago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àárọ̀. Kájọ mu omi ìgbàlà lẹ́nu ikọ̀ àti ìríjú olódùmarè àánú lẹ́ẹ̀kan sí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí.

ó ní lè mo bòde kí n tó wọlé o ajá o ṣùpá ni mi mo bòde ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí o bòde ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó náà wọ̀ ló tí o bòde ó dẹran àmúbọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi tó lò ní ọba tó lànà ó náà ló ní ọjọ́ gbogbo ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń ba gbogbo ẹ̀rù lẹ́rù ọlọ́run ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọ́gbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ṣèbí ìwọ náà ni ìwọ lakin nínú ilé ìwọ náà ni o ìwọ lakin lójú ogun ìwọ ni arúdẹ́dẹ́ ọlá ìwọ náà tún ni arúdẹ̀dẹ́ ọlá ọba mi aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ́ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ òkè gbólóhùn ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ mi kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ olójú iná alápá iná ọlọ́rọ̀ iná gbogbo ara kìkìdá iná ni o ló fi jẹ́ pé bó bá wù mí mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná bó bá sì tún wù mí o mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná àtàkọ́kọ́ àtẹ̀kẹrin ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣìrùn kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ nìkan lọba kan ṣoṣo tí ń fi gbogbo ọba ayé jẹ bẹ́ẹ̀ ni o ìwọ náà nìkan lọba kan ṣoṣo tí ń rọ gbogbo ọba ayé lóye ọba kan ṣoṣo tí gbogbo ọba aládé ayé yìí ń ṣí fìlà fún ìwọ nìkan ni ọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ò ń gbeni níjà ẹ̀rú sì ń ba oníjà ò ń bẹ́ nìkan jà ò ń tọwọ́ bọ̀ dòdò aráalé lójú ìwọ ló gbèjà àwọn ọmọ ìsírẹ́lì jà lọ́jọ́ sí òtòjú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bọ́ adágún omi pupa kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ń bà mí o ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn ó gbáyé sórí omi àtijọ́ mo ti ń tẹ̀lẹ̀ ilẹ̀ ò jì mọ́ mi lẹ́sẹ̀ rí àdìtú olódùmọ̀rẹ́ ó tẹ́ sánmọ̀ bí ẹni tẹ́ní àtijọ́ mo ti ń wo sánmọ̀ ò jálulẹ̀ lémi lórí rí bẹ́ẹ̀ kò sọ́pà kan tó fi gbèrò àdìtú iṣẹ́ rẹ ni olódùmọ̀rẹ́ egungun ló fi rọ ọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù kò débi tọmọ ń gbé àdìtú ni iṣẹ rẹ olódùmọrẹ mo dáyé mo bárun lórí ni o èmi ò mọ bó ṣe débẹ àdìtú ni iṣẹ rẹ olódùmọrẹ mo dáyé mo bá là lọwọ alábẹ tó kọ kò yé mi àdìtú ni iṣẹ rẹ olódùmọrẹ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ tọ́ ìwọ ni o àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì í bó bá wọ̀ ọ́ ó sì tẹlòmí bó bá sì tún wọ̀ ọ́ ó ti tẹlòmí tí ò sì bàbá ńlẹ̀ tí ó bí ọ́ lè rè kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ láyà àjẹjọ nígbà tá à ń tà tàpínṣẹ̀ lórí ètò yìí èmi dágbére o mo ní bó bá tún dò ní kájọ pàdé ẹ̀yìn kọ́ yìí ọ̀rọ̀ tẹ́mi sọ àbá mo dá ọlọ́run ọba mi òkè ló bá ń lù ú lóun tẹ̀gbì ò ló ní orí bẹ́ẹ̀ o ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ sóòní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà o ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjì ayé ó gbé wa lọ àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ̀ wọ́n ń tọrọ kú fún wọn ni
ani lara wa ta ko awon kan funra lara ti won la won toro ko funra won mpe mi le re pe ki lo de to ari pe ko ye mi na oro olodun bo ran ti o olohun o saanu fa won to won o saanu fun aje pe mi ti mo n soro yi ni kan ni West Radio 89.3 FM ati gbogbo eyin te lori ofe lati ma gbo mi kaakire origun mererin agbaye anu la ri gba o eyin ko yi ewure le nwa lapata mi bi koku ni agotan de nwa lapata mi bi ko rorun ni iwo to me daye nwa wo di oke mi ni bi ko dalapa ori eye ni nkeye eyo otani ndo me ye lokun won da loro awon wo lori o waja ni wo tun ni koloko wa mu amori eye ni o peye o baba mi oke lo gba kata lo wa lakiti won loju won ba mo o gba ponpo lowo ni ponpo o fi form onipopo lori popopo to nipopo dodo soro to nipopo dodo gbin kabi esi re olodumare olohun oba mi ibare to egbe ori yin soke o eyin enu ona kagbe yin soke eyin ilekun ayeraye o oba ogo fe wole won bere wi pe ta ni oba ogo yi Oluwa to le to si ni agbara ni. Oluwa to ni agbara ni ogun ani egbe ori yin soke yen enu ona. Ka gbe yin soke eyin lekun ayeraye. Oba ogo fe wole o ta loba ogo yi. Oluwa awon omo ogun o na loba ogo. To mo kiyin o ni le loko leyin odi ni gbogbo bi ti afefe ikani yin fe de loro toni. Mo komode o mo kagba lagba mo kokunrin mo kobin mo ki gbogbo eyin lade lade mo ki eyin orun ileke eyin otokunle ilu mo se yi pele tori pe adase ni huma eba ni huma o to se alafia lewa gaga bawa na se wa loro tuni ode odunbi e ko amoju ba wa lori eto wa eto yin gbagede oselu leto eto ni gbagede oselu eto omo nigeria o gori agbagbe o tun ti gori afefe loro toni gbagede oselu la npe nbi o loruko gbogbo awon tajo mu eto ohun wa se ti gbo yin latori awon alase ikanni ta wa yi awon oga loga ni abale kakokan henry osagie oni

0: Ilu arire mo se gan la ba mo pe ni akoko. Kile eyan fe laye o t'Olorun o se fun won ni lo ti mo nso yi. Se ti ororo aje ti ndigba asun la fe so ni. Eyi ti sun ti o gberi. Debi bi pe bo ba je pe eleyi nikan ni won lo gbo ko le lori ti won joko ti. Eyin ko yi. Kun mo se yo to ni loku. Ko mo de atagba o mo gbadun bi era nu sugar. Ama ba mi lo mo sori o ni ilu arire mo se. E wa wo won. E wa wo awon olododo bi o se njiya pomo pomo ete. E wa wo awon osika bi won se yokun kiri igboro. Abiyesi re olodumare ta ni won se gan nilu arire mo se bi o ba je pe enikan won se ki a lo de teni ohun o si idariji won ha de eyan ba de lo ti mo so yi kuda ke eyan o jori ahun koni mo gba to mi o mo bo loju e E wa wo awon omode won. Won si joko won doju oke. Won a mo bi eleda won wi pe sa won si ni ojo ola bayi. E wa wo awon agbagba. Ta won pariwo wi pe e dakun. Ki lo tuku ta won mu laye gan. Ha! Iya iso mi obe. Olorun oba oke. Dakun mo je ajiya o e dakun e ja soju abe nko nilu arire mo se won jiya e to won won fi ndun won be ba wa ri en ti o kan ri nkan kan fi enu gan lape wi pe anise bin baba kin pa bin si ba e dakun e je mbu lese ni ni ilu arire mo se eni se won o lo ba ni ibere temi na bi won nu won la won ni o eni ki lo ko ba won to won so fun mi won ni oba won ari ni se ni ninje o elanu eni ha abi se nse yin ni ha na ni nse awa na ni ha yin eyin ati a mo loba ko kore o si mo ja ri ni se ni elo ko eni ni nro ni to eyin ta bi mi le re pe nbo logun ti wa oro yo ti mo ye yin baun mo ni se ni awon ijoye won lawon ni o nje ki lo ko ti won won lawon ijoye awon gan ni afa imo ni se ni won ma won awon na won tun se awon won mo bi awon ku si ibi awon ku si na ni won gba wole sawon lara won ma ilera awon ailera awon gan ni won fi ya ja won a fa imo ni se ni won to o mi si fe mo bo loju mi oni to se la won bale ni awon loko sumo injo lese koko awon le ni wo lo mo soju yin wa laafin oba won ni awon ke mo pe yi won la soju ni won la soju ke awon aboju eni je la won ni o ije ke a lo ko ti won won la won gan ni ase ni tan ba ni daro oro won wa ye mi pe atoba ati joye ati awon baale ni lu arire mo se ko si kankan to ni fe won o bi won ba lawon ni fe won won tan won ni o bamubamu ni mo yo ni gbogbo won ba kiri emi o mo pe bi n po me ni ko kan ni mo ni jowo le to fe gbona ah oni o ye ka won o ti gbon bayi mo ni to emi wa gbe oju mi sori oke won ni leyi ti mo wa yi adua kan mo mo nse fun yin lati gba yi wa won a change adua tori pe mo ri wi pe eyin gangan lo tara yin won ni ha bawo la won se le mo se ra won oni n salaye fun yin ah ojo ro keda eni o to tana mo ni eje n salaye fun yin se bi eyin gan roko loko kun ke to lo gbin pa si e pe eyan ni ari ni se ni afai mo ni se ni atai se ni tan ba ni daro won si tun wa won a gbe awon awo wa pe e wa ba won da fa o eyin na wa mo so wi pe e dakun odo kini bayi ni e ba wa da si koda elomi o fi ka re le lati fi da fa da won ba si ti gbe asaro ilepo re de re de wa fun yin eyin na o da fa sodo won se e tun da fa ti iya o fi je yin won la won ni da fa ti iya o fi ja won mo won ni ka won yi ifa ta won o da ifa rere ni o to won ni tele n ba wa ri be adua kan tin gba fun yin re le to ku fun yin yi te fe da fa mi pelu ka yin o olohun o si yin ye o won ni adua wo nu o le ni lo isi ni ye bi eyan ba to wa tan yin se mo pe ti iye yin ba si e ni bo sinu etan ni won ba nsa mi ni won nsa mi ni won nsa mi mo ni se gba asaro won lawon o gba asaro mo o se gbe po won lawon o gbe po mo o le nikan ba na ka o lawon kan ti e mo gbe kulikuli ati gari wa mo ni kulikuli ati gari mo so be mo to le mi ba te ko mi leti mo ni oro nigeria ka mi lara eyan ara ilu arire mo se eye mo se to lodo yin e je mo lo sojo oloye le kan san ni Nigeria yi atijo sign ni iwaju Olorun pe awa na o se ipa ti a ti Nigeria yi ti o fi da ti o fi dun ti gbangbon o fi kan si toro Nigeria mo ba dodo loye le kan san ni won ni awon na mo ti mura eto idibo ni Nigeria mo ni se looto won ni looto ni se bi 2026 ni awa yi 2027 bo ba ti dosu kini 2027 ni idibo won ni o se ajora won baun 2027 osu kini na won fe dafa awon ni lu arire mo se awon alase won won ni o jora won o to mo te ko leti o mo gbera so ofere gege wo bale sorile de Nigeria lodo oloye le kan so ni oloye mi e won ka ro sa
1: e ko ju mo baba
0: se ri ojo ti e ba ti wa so funfun yi okan mi mo n bale tori pe mo mo ri wi pe ojo ola Nigeria yo da
1: amen yo funfun bala
0: yo funfun o bi egbun owu ni so dudu wa ni
1: ah ta wa lo dudu gan o ti n jana niyan kurukuru sijibo
0: kabiyesi olojo
1: o sijibo gidigidi lọwọ lọwọ ta wa yi
0: kurukuru
1: o sijibo
0: kurukuru n buru gan
1: o buru gidigidi
0: bi kurukuru ba boju ojo
1: ojo ti ti lo ni
0: kabiyesi olojo
1: Nigeria olorun ma yi o lo ni sugbon o ti rin legbe o fe
0: pada wa
1: olorun yo pada wa olorun yo pada wa
0: o pada wa
1: dandan ni yo
0: pada 2027 January
1: a ti mo bi tan lo boya ante si waju ni
0: amon te si waju ni
1: gbara olorun
0: amon te si waju ni
1: e ko ojumo to
0: te si waju bayi ni
1: o pa segun e ko ojumo to kun e ko ojumo yara le e be se won ore yin ololufe yin olale kan san ni olorun ki yin la ore e se on te dara bo mo wa ka ti jo se gbogbo a kan si iya to sugar aja
0: sugar aja o tan o tan bi sugar ba ti ja on o ti tan mo to eyin ara le eja mo kiyin le kan si laaro tuni ohun oloye le kan san ni o na ni e ti gbohun to se mo wi pe ni ijejo won ni ka soro ka ba be o na ni iye omoluabi ani bi eto idibo se nkan lekun ti gbogbe tin ru kuku keke lorilede Nigeria eto gbagede oselo wa yi o se se ka tun fe loju die si fun igbadun yin na ni o
1: tori yin ni o bi o se awon ara bi
0: tori
1: yin ni
0: a gbe awon igbese kan igbese alagbara ni ninu ose eyi ti internal bodo loni yi kini awon igbese ta gbe ari wi pe eyin omo Nigeria e gbodo mo bi gbogbo nkan se nlo lagbo oselu awa ye fe se be lati gbe oloselu wa sori eto yi lai ba je pe o ni idi pataki amo nitori wi pe asiko ti to ti won o si tumo wa si odo yin pe edakun e wa te ika fun awon idi la wa gan se wa wo wi pe to agbodo mo gbe won wa loko kan ejeji lati nu egbe oselu kokan lagbara olohun awa ti eje nbere lati bi tori pe awon egbe oselu ti won je tuntun yi ta gbo ko won ri a kan sa dede gbo won ni ki lo si fa beni kan ba ti wa to je oloselu to gbaju gbaja lami laka akoko luko oloselu bo ba si oko e ko nu egbe kan inu egbe to ba wo ko lo egbe ohun o ba ti lo ko tele bo ba ti bale ebe egbe ohun di egbe to lo ko nu o fun apere egbe kan be won pe ni NDC elomi o ti egbe ori pe egbe kan je NDC amo nigba ti emeti ti je nlo si NDC eja bere latori ADC ADC lo fe je egbe lasiko yi tawon eyan o fe se be gbo oko re daada korin le in so pe ko ti si o won ti wa amo baba ni kawon eyan mo da ko egbe oselu sasale fi re nikan ti o so pe ohun egbe oselu ADC diju amo kete ti awon akoko luko loselu awon eyan bi igba keja re nigba kan ri Alhaji Atiku Abubakar ti won siko lobe tara won ogbeni Peter Obi ogbeni Aregbesola David Marke Amechi ati bebe aturi kwakwanso na awon na lobe edakun awon ewure gan megbe tin je EDC tori pe kene awon ti won ya wobe lasiko yi benu son ko loro ti won o koda ka fi tegan ko ka tu yo tegan ko nbe baba n soro oselu Nigeria be ba ti da ko won e ti da ko oselu o amon ko pe won tu atura won kan won siko ko na egbe oselu ADC Peter Obi Kwakwanso won tu gbe ero won o tu dinu egbe oselu NDC awon eyan ba tun ni se egbe kan tun be NDC won ni awon be o awon wa o loni baba n soro npa egbe NDC o na ti fi ogbagbagba le o egan ni e awon eyan ti mo pe egbe kan be egbe NDC lo nje to ko pe ko jina ni ipinle Oyo awon awuyewuye gbo yi so yi o tin lo lori sirisi nipa oro to kan gomina wa ni ipinle Oyo onimero Oluwaseyi Makinde bi awon kan se nsele ninu egbe oselu Olobirela People's Democratic Party igun ti gomina ipinle Oyo o wa egun ti wike o wa bo ti le je pe ile ejo ti dajo bayi won ti gbe egbe oselu PDP fun igun kan pe eyin ni awa mo o tí INEC náà ṣe bọ́ lù pé tó ọ̀dọ̀ yín lágbára wà àmọ́ ń bo wọn ń bọ̀ ò lọ́sẹ̀ yìí náà ni lọ́jọ́bọ̀ ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún tá a wà yìí ni pẹ́pẹ́ yẹn pọnmọ o nílùú ìbàdàn níbo ní mọ̀pọ̀ tí ìṣẹ̀mbáyé èyí central mọ̀pọ̀ hall tó wà ní ọjà aba nìbàdàn iléeṣẹ́ wa náà wà ńbẹ̀ àwọn ikọ̀ wa wà ńbẹ̀ níbẹ̀ ni a ti rí onímọ̀ ẹ̀rọ olùwàṣeyé Makinde táwọn náà ti sọ pé tó bí ìlà ò bá ṣe gbé èèyàn mọ́ gbé ìlàlá bó tilẹ̀ jẹ́ pé nígbà tí gómìnà ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ padà fa wuyewuye o a sì ń bọ̀ ńbẹ̀ olóyèlé kan sọ ní wọn ò bá wa tọ̀mọ́lẹ̀ sí àmọ́ bó gangan mò ń lọ ò ní gómìnà sáà jẹ́ ká gbọ́ nípa ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní APM nígbà mo wá wo ẹgbẹ́ òun fi dáadáa nítorí àwa náà wà ńbẹ̀ wọ́n á rí ẹ̀gẹ́ ńbẹ̀ olóyèlé náà dà á jẹ̀gẹ́ o bí wọ́n ṣe parí ọ̀rọ̀ tí gómìnà sọ tá à ń padà bọ̀ wá lé báyìí gbogbo ìlú ìbàdàn dàrú ni wọ́n ti ń pariwo pákí ni o pákí ni o á jẹ pákí o á jẹ pákí oníṣẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn sì fẹ́ràn gómìnà tó náà ni wọ́n ṣe ń pariwo lọ́tún wọ́n ń pariwo lọ́sí ẹ wá dìbò fún wa ẹgbẹ́ òun pákí ilẹ̀ ẹgbẹ́ wa mo ní tọ ṣúgà tí a jà báyìí àmì ẹgbẹ́ mi ń jẹ́ APM ẹnìkan ní ṣé ẹgbẹ́ kan ń bẹ tí ń jẹ́ APM tẹ́lẹ̀ ni gba gómìnà ti lọ bẹ̀ ó di dandan kẹ́ ẹ mọ̀ wípé ẹgbẹ́ ń jẹ sì kíyèsí ẹgbẹ́ òun ti wà tipẹ́tipẹ́ o ṣùgbọ́n kò sẹ́ni tó gbó kọ rẹ̀ tọ́ àwa kàn sí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yìí ẹni tó jẹ́ alága wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú NDC èmi àti wọn ti yọ sọ̀rọ̀ látijọ́ mẹ́jọ lọ a mọ̀ rí àwọn princess Oyeronke òní alága fún ẹgbẹ́ òṣèlú NDC ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi mọ́ southwest chairman wọn náà àjọ sọ̀rọ̀ pastor Ekong ẹgbẹ́ òṣèlú NDC ìtàwọn náà ní tí wọ́n fi ń lọ kóra wọn jọ wọ́n á sọ fún wa bákan náà ẹgbẹ́ òṣèlú ADC Mr. Adekola Adeoye òní secretary wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bì yìí àtẹni tó jẹ́ PRO wọn náà àtijọ́ sọ̀rọ̀ àwọn náà wọ́n mọ̀ bọ́ tí wọ́n rí tí wọ́n fi ní ẹgbẹ́ òṣèlú ADC ẹgbẹ́ Atiku òun ni ó tún lè ṣe báyìí àwọn náà wọ́n wà mọ́ sọ fún wa ní gbàgede òṣèlú bákan náà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ ọ̀yọ́ PRO wọn mo ti gbé wárí sórí ètò yìí a sì tún ti jọ sọ̀rọ̀ àwọn náà ó mọ̀ bọ̀ ó tiẹ̀ ṣe é ṣe olóyèlé kan sọ ní ká mọ̀ ṣe bíi dìbéètì àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn tí wọ́n bá ti fẹ́ dupò kọ̀ọ̀kan látòkè lọ́hùn a wà mọ̀ gbé wọn síra wọn bákan náà ẹgbẹ́ òṣèlú PDP tó kù nípínlẹ̀ ọ̀yọ́ wọn láwọn ẹgbẹ́ òṣèlú PDP náà sì ń bọ̀ àwọn kan náà ti jọ sọ̀rọ̀ ńbẹ̀ wọn láwọn sì wà tọ̀ mọ̀ bọ̀ àtàwọn ẹgbẹ́ òṣèlú APC náà ẹ̀yìn náà mọ̀ bọ̀ ṣe rí gbàgede òṣèlú wa lásìkò yìí olóyè lẹ́kàn sán ní àti jókòó àti kà sí gbogbo wọn yóò mọ̀ wo fíìmù o fíìmù ayọ̀ sí ni láti mọ̀ tọ́ka ibi tá à ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́ bí òun ṣe jẹ́ náà nu àwògedegbe a fẹ́ mọ̀ kàn sí àwọn agbègbè wa náà àbí olóyè lẹ́kàn sán ní lórí ètò ìyá tiwa ní aṣojú ọ̀gbẹ́ni Taiwo Adeyemi Taiwo ẹmọ́bìnú ó kọ́ pọ̀ lórí mi ni ogúnjọ bí mo mọ̀ yín sí àmọ́ bẹ́ẹ̀ tí ń ṣe Adeyemi mo tún wòye pé tọ̀ àti Yemi àti Jọbí ó jọra wọn náà jọmi tọ̀ àwọn ni wọ́n mọ̀ bá wa gbé àwọn ìgbésẹ̀ láti mọ̀ bí àwọn nǹkan ṣe ń lọ ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ẹsẹ̀ kùkú kí ni àwọn nǹkan tẹ́ ń fẹ́ kí làwọn nǹkan ti ń jẹ yín níyà kí làwọn nǹkan táwọn kan ti wá ṣèlérí fún yín ní àwọn ìgbà kan tí wọn ò ṣe a fẹ́ mọ̀ ọ́ torí pé bàbá sọ pé a fẹ́ tún Nàìjíríà ṣe ibi kan lati bere oloye le kan so ni ehn e ja roko mo lati se kuku ki le n fe ba ba tin gbe won wa ka le mo tete mo te si waju won wi pe awon ara bi wa o e si so pe fe lo soju won ki le fe se ni po oro yi ka wo tete mo ba yin mo won le lo fi je wi pe eto yi gbagede oselu e dakun e so fun gbogbo eyan ki won mo gbo o ibi ti oro agbegbe yin ti o ti mu yes re o ni ilana eyi to to ati eyi to ye oya laarin iseju kan ogbeni Taiwo eba mi ki awon ara le won le mo pe ti wa nbi lo oto
2: mo ki gbogbo eyan ara le mo ki atoko na oruko mi ni Adeyemi Taiwo isegun aje ka ma be to bo
0: ka mo bayi to bo tori pe en ba ba lo bayi o na ni o ba ku to e seun ojo oni ti bakan na bo ba ti di ago mokan laabo igbagede oselu yo tun mo gbera sinu oro yi to ni se pelu awon kan tin lo ni inu oja wa bo ni se sele nbe se ri gbagede oselu ikanni wa yi a ti feye gan o a feye wa adugbo a feye wo inu oja ehn ka ko baun se ri ti awon eyan wa ba ni oye to ye ki won ni lati adugbo wonu oja edakun Nigeria o da abi ki le ri si oloye le kan so ni
1: oloye olon yo da dandan ni
0: awon kan so wi pe ibi Nigeria pari si gan nu oja ni
1: be ni oja ti bere oja pari si
0: be ni oja lati ran kan ta nje
1: be ni
0: oja ni nkan tin won
1: be ni
0: kai
1: oja lo ti bere oja lo pari si
0: abi si olojo mare oja lo ti bere
1: be ni
0: iyan ni pa wa na ti wa mo formula ba hun
1: be ati o tin je wa bo
0: ka tete ja won eyan o mo bi se nlonu oja
1: be ni
0: ati ladugbo won awon to je wi pe iya nje ladugbo ti won kan wa mo ntan won
1: bi
0: sisin by sisin to tun diya mo gbagede oselu ati ya bata ni kale to oloye le kan so ni ori yo ni daru lasojo mare o je ja benefit oyi Mr. Taiwo a fe benefit oyi laaro to ni isola na bo ba ya yo darapo mo wa labala ti oloja de to awon film kan sele nitori mo ti so wi pe a ma wo film o lagbo oselu Nigeria lati inu osu ye lo ni film ta si ma wo
1: cinema
0: igbawo ni o to pin o di January
1: abi January ya kan pin labo
0: okay
1: a pin tan ni May 29 2023 2027 jare
0: 2027
1: bere tan ba jo to ba to payan wole je en lo to pin
0: lo to pin
1: bere
0: leyin January a tun ma wo awon
1: fere fe kan mo lele
0: bere fe
1: mo paro ni emi mo wole emi ni mi wole igba won kan kan
0: se le si se behind the scene abi ti mo na e mo pe leyin ti won ti ya film tan awon behind the scene kan si nbe ti won mo gbe
1: ni ti awon oniroyin
0: isi mo ndun gan oju film gan gan
1: lo ti awon oniroyin pe ni stop press ako ti lo sugbo kini kan sare yoju yoju yoju e ni ki bo be se ara fi agbe kan pe akori re e sa dimu to bodo la ma fe loju
0: awon eleyan si mo ndun ju si
1: ni wa gangan lo a ti fokan si pe afem mo kan to wa be wa la wa tutan
0: ni bi e soro de te paro lasiko good luck se mo pe leyin ti won pari idibo nkan kan sele ni bi ti won tin kabo to wa fa another cinema to dun
1: nigba ti agbara gidigidi
0: oru bebe abi
1: bene
0: to butter
1: bene
0: god in oru bebe oru bebe talk oru bebe
1: yeah guy you are kiriko yeah guy you are kiriko
0: yeah guy kiriko oru bebe oro yin se ye mi ni o
1: mi ma ngun kan
0: mi ma ngun kan isi ma ndun
1: ko le dun ge
0: e se ni ma dun ka bi se lo
1: awon ka mo ga dan si kama lo wo ran ko ja bi to e ka di duro
0: ka be so lo
1: mi ma ndo alo si lo ma po ko dun yato la koko yen ka ba mo kan tan se ona se ma nkelere wa kan ma konrin fun wa kini kan se kini kan ni ta ba kan tan se a si budi so ala ti mo kan
0: tan ibi ti mo ti e fe soro si na nu o oloye le kan so ni mo wo idibo ile America we o bi won tin se ipolongo idibo lo to won dara won lara ya o won munu ara won dun o sugbon ni ipolongo idibo Nigeria a pe to ya lo bi kan ka so pe nkan bayi mo fe se o ka si iye ti won na ni ipolongo idibo won le pe elere mewa
1: ni ti ilu oyinbo
0: eyo
1: ibi to lere ti ma wulo ni pe ki eni yen to de ki lere ma dawo yen lara ya teni to ni kankan kan ba de bi o kere tan bi wakati meji la fi soro eni do hale ni olorin tan ba ti wa pari olora ka ma ba ti e lo
0: entertainment pe ki gbogbe o ma wa laro
1: gan ni bi bayi eni ma to soro gan nu elere atolosilu
0: oro kan to losilu ba ti soro kan bayi
1: ama
0: olorin a ti de o ti di oko oro
1: gbogbo oro to se be so to ba fa gidi wo iseju mewa o le koja iseju medogun
0: ibi e soro de te paro se mo pa wa oliroyin a ma nlo opolopo re
1: ya se riro e iwa won ni
0: mo ti e lo bi kanjo kan ara bi ko wa soro pe nkan bayi lo won o se o to n ba wole oloye le kan so ni kori nkan kan so olorin ni mo so ni baba anju agbede bayi
1: ni eleni
0: ni ju agbede bayi
1: ni
0: ju agbede
1: ni ilu oyinbo
0: enyo
1: teni e ba soro to fi wakati meji awon ada le fa awon eyan awon sha awon eyan ka kiri nu be yen na ni o e to ba na so ke bo nfe loro to fe so awon fun ni microphone so ti e bere bere
0: won fun microphone
1: loju ese so ti e bere bere won de da lohun loju ese ni bi bayi social media
0: mi ro pe won se ri o microphone
1: la se anu ko to ta wa yi
0: awon ti won le in to le kan awon ti won wa woran oni boya won le wa bi sweet kan
1: aba pin fila
0: fon
1: won won tun ran lo re kere kere
0: torombo
1: won mo nkan to be se ni kana mo nkan to be se ni okay abale e fun microphone ko so te ni
0: to oloye le kan so ni mo wa fe bere bere kan se bi se ri lawon ile okere ni bi won ti lajun so le ribe nigeria
1: ta ba fe ko ribe o ribe
0: ta ba fe ni
1: be ni ki gbogbo ati eko so nu pe e fi kini kan sinu electoral act iwe ofin ibadu wo ta papo e je ko je electronic transmission ibawo nkan kan e fi sibe pe ni akoko primary e se debate titi bi ma gbe ti radio ma gbe
0: ninu egbe oselu
1: ko ma se ni gbogan la kan bo se ni lo yinbo bayi ile eko ti ma saba se
0: okay
1: facility gbogan to ma ti ma to ba to bi ju nbe gba won lo se lu awon akeko awon gbogbo awon oluko gan wa nbe ile aso ti to ma so de awon to de nka bi ma de nawo so ge mo fe bere bere
0: ibe la won ara lo ti ma
1: won to ku ju e to kan gaga te to lohun kan e to kan gaga e mo a te to se bo won lo kan
0: e do en to kan yato se en to so ku won lo
1: be ni bi en to lohun pe mo se yato si en ti o se bo lohun pe hun
0: en to lohun pe a mo ra mi ni
1: en to so bo lohun pe hun
0: yo mo fe
1: mi se a ba gidi se ni
0: ka pe se olodu
1: mo se ri gele ni ibi de ti mo en to kan pelu nkan to wa ni ori e ati en to lohun kan ori kan to wa ni okan e
0: oloye le kan en ja mi si kini gan ni o
1: bo se n lo ni alati mo kan ta n se iya ti n ja mo nigeria
0: ti o kan
1: be ni
0: o yato se en to so pe ohun lo kan
1: be ni
0: ka bi esi en ta pe
1: o yato se to lohun pe ohun tolohun ba pe yan
0: okay
1: koda eni yen gan ni opo gba gan ki mi fara ile
0: ki soro
1: ki ti eni fe fara ile fọlọhun lo gan ọlọhun ma mo tan ni be ani wo se
0: ọlọhun ma le kiri ni
1: be ni kiri to wa le bo lo nle lohun kiri o si pe bi o si pe bi o la foju sun ni
0: ti lohun ki
1: o la foju sun ni
0: ka bi esi
1: olodun o ni kan to foju so be na loro wa ilu se ri pe lawon ara bi iwo so nkan to fe se
0: okay
1: awa la ma so boya ma le e kiri pe fun nkan to so yi afiko odije yato se awon te ba ma pe 2000 5000 kiro wa si stadium ko le won le yan
0: o da be n tin bribe
1: oro mi oye e to fowo pe ke bo ko wa si stadium yen iyen lo so pe ohun lo kan e to kan gan gan awa la ma gbe wo lo kan awa la ma le kiri pe afiko odije se to da ti fun nkan to wa ni opolo e kan kun si be
0: abi se olodumare to eyin ara ile e mo ki si kaye lara ogiri o si ko fun ogbon lopolopo be ba le mo tumo re o se ro n ta n ko sara ogiri yi be ba mo itumo re tu ibe gan ni ona bayo fun nigeria wa ibe la siri ogun tin ja nigeria yi wa be ba gbo pe nkan le kokoko bi oju eja lorilede nigeria baba n soro won gogo lorilede yi ile iwe o won ilera o won abo o ti pakaso oju ona gidi o si laye ojo n gba n dagba won ma pe nkan kan ni omi ero ladugo bayi e lo ma pon mi ero ni bo ba fe pon mi ero ni isin o se bo o le re ni o ko so mi ero ijoba mo
1: to ba jo kan se ma mu
0: eyo tu gbodo mu
1: mo bere ni
0: abese olojo
1: to ba jo se ma mu
0: abese olojo mare
1: ibi ti mo ti ri ka se fo so ni mo imo e fi dana ke
0: ti an ba fi fo so gan loju aso te ye fo e ba lo fi fo amo so ọlọmọ je pada je ka o
3: ah
0: oro nigeria yi ibo la nba lo bayi igbo lara o to de wa e ma ki e si kayi lara ogiri oloye le kan san ni oye soro
1: e se baba e ka wonu eto ni san san la ro yin ṣugbọn ibi ti mo fe gba wole ibi to n dun me to n pa mi lekun ni anan kan ti o da se le mi le oyo
0: nkan ti o da
1: ti o da rara
0: ni ipinle oyo ti wa nbe
1: be ni ni ijoba ibile orire ni ekun ogbomoso para ti awon mo wo ile iwe be ki eto eko bere fun ojumo lawon labi bade o lori okada won le logun
0: ni oyo
1: ni ipinle oyo
0: wa nbe ni lu ogbomoso
1: bẹni
0: ni orire
1: bẹni
0: local government
1: bẹni mara ti won wole bayi o fi takutakutakutakutakutakutaku olori ilu yen oba be won la won se pade ilu lowo ni lara bere se ni san dodori odori ire tete tan fe ku ara bi re lo si ilewe meta won mo nkan tan se o iléèwé kan dáduro ìkejì tí wọn lọ iléèwé méjì ló wà nù ọgbà yẹn igbákejì adarí ìkànnà àwọn iléèwé yẹn bó ṣe rí wọn bá dúkọ rọra wọn lọwọ pé kò ń gba ojú fèrèsé jáde báyìí wọn sọ kù sí
0: àbíyèsí
1: ọmọbọlẹ tíṣà kan ṣe bákan kò ṣe bákan wọn sọ kù sí lẹsẹ nígbà tí wọn rí pàmò nílò ọkadà sí alámàjàrin sí ibi tí ò dáa olokada kan ba ti ero yeye
0: ti n fi se give us our daily bread
1: bẹẹni o tu urgent two key ẹ
0: hi
1: wọn ni kan gba ọna urgent two key ẹ lọwọ ẹ
0: bóyá sì ń sọ ìsọ
1: mẹjọ oníṣẹ mẹyẹ tó ń gbà ni gbé kinní kan lé lantan tó ń tí bọnú ẹ
0: kábíyèsí olódò
1: wọn ti ẹ bá jiyàn wọn sọ kò sí lára ó balẹ
0: nígbẹyìngbẹyìn
1: wọn kó ọgá gba iléèwé kan olùkọ márùn àti iye akẹ́kọ̀ọ́ tó yẹ bẹ́ẹ̀ di sí iye àti ìmọ̀ ẹ̀tàn jẹ́ wọn kó wọn gbó
0: wọn kó wọn lọ
1: bẹ́ẹ̀ ni kó tó wá burú jù bẹ́ẹ̀ ni gbé fún bíi wákàtí kan wákàtí méjì tán fi ṣiṣẹ́ yẹn kò sí ẹni tó bèrè pé kí lè ṣe bẹ́ẹ̀
0: káì
1: kò sí ẹni kan báyìí
0: tó bèrè àwọn ẹ̀ṣọ́ aláàbò ń kọ́
1: bí ẹ ṣe ń bèrè yìí
0: ẹyọ
1: náà lèmi náà ṣe ń bèrè
0: káì
1: pé ibo ni wọn wà divisional police wà ní orí rẹ̀ area commander wà fún ibẹ̀ yẹn a ní deputy commissioner of police fún operations a ní commissioner of police a ní aig a ní dig tó fi lórí aig ibo gbogbo wọn wà lánàá yẹn wọn bẹ wákàtí méjì
0: tó ikú tí ń pòjú gba ẹni ẹdákun òwe ńlá ní pa á fún ni bàbá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí tá à ń gbé wọnú ètò gbàgede òṣèlú ẹ̀yìn kọ́ yìí wọ́n ní amúkún ẹ̀wẹ̀ wọ̀ o olókè lẹ̀ ń wò ẹ̀ wò sálẹ́ ẹ̀yìn ti gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ni ó ní bí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí lolódodo ṣe ṣebí ń bi òṣèlú nàìjíríà náà ló ti bẹ̀rẹ̀ yíyan àwọn adarí ṣé ẹ ti rí ogun tí ń kó bá wa báyìí bàbá ń sọ̀rọ̀ lórí ètò gbàgede òṣèlú tá à ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé ṣé mọ̀ pa mọ̀ nǹkan tá à ń sọ bàbá ń sọ̀rọ̀ lórí ètò yìí tá à ń sọ̀rọ̀ nípa ètò ìṣúná ṣé mọ̀ pé a mọ̀ nǹkan tá à ń sọ bàbá ń sọ̀rọ̀ lórí ètò òṣèlú tí wá ń bì yìí tá à ń sọ̀rọ̀ ètò ààbò ẹ̀yìn rò pa àmọ́ nǹkan tá à ń sọ ni ẹ̀yìn sọ pa mú kún ẹrù ẹ wọ́ en wo ke en yo wo saleni to igbese ta la fe mo de un lato ni lo pe peyin na ba ti ri awon kankan bi ipenija ni agbede yin e kan si wa o ati gbe wonu eto gbagede oselu tori pe kini awa fe begi lori ti gbogbo ti gbogbo ni ka ko lati ese kuku ki le nfe kini ki ijoba o se fun yin bi eto idibo se nbo lona yi ka tete ko le ka te mo won leti ka wen to kaju e ka ti si wi pe o da na o ni ijoba ibile bayi to kan ni bi o ti fe soju won kini o se ti isoro yi ti won mu wa ona wo lo fe gbegba ba ba ti bilere bere ti o ba ti ri ansa gide fun wa e ti ko le pe eleyi lusa ni o e mo te ka yin fun awo ni so pe dibo fun tabi e mo dibo fun la wa fi fe tete mo nte ni lo lagbebe yin o to di pa ngbe won wa o to oloye le kan san ni
1: baba
0: ni ipinle oyo eja ti be mu
1: bere
0: ni to ri pe won ni
1: ile
0: latin keso rode oni on lo ede o wa be ede je bo ba de lati ede nbo lo npada bo ede lo nbo o ipinle oyo wa yi o se pataki se mi lopolopo bi orilede nigeria bo se je mi logun bakan na eto dibo ni ipinle oyo yi cinema eyi ti won ya fun wa ke ti ye mi sugbon mo mo wi pe ise tolorun fi reyin ni e lo keko re e gba oye imo injinle nipa eto oselu e si danto ninu re pelu awon iriri lotun ati lose mo ki olohun nu aye yin o
1: fele o mo ki olohun nu aye tin yin o
0: e seun opolo yin o ni joba
1: ami ate yin o sir
0: ni ipinle oyo e je nbere lati nu egbe oselu tin be loke lohun tori pe oro bi nkan se nlo yi o ti di ohun ta njoko ta nro daada o ka mo boya awon ti won to wa bo lasiko yi ife nu ara ti won ni abi lo oto won ni fe ara ilu e dakun e ja soju abenko awe so lo selu ame je ka soro ni bi oro wa ogun ti nja wa lateyin ko se wole bayi egbe oselu APC lawon asiko kan awon ipinle to wa ni gusu nile yoruba nbi southwest awon ti won si mo dibo bo ba di odun 2027 se mo wi pe awon ilana kan ti ta awon kankan ru iru ipinle osun nisin inu odun ilawon odi ti won ati ipinle
1: ondo
0: ekiti
1: awon yen o ba won se 2027
0: won sinu timetable 2027 amo ogun
1: oyo
0: ati eko awon wa nu timetable nti won awa gbo gege bi ase fi mu finle ati bi iroyin se gbe sita wi pe are gangan lo pe awon toro kan ninu egbe oselu APC lawon ipinle yi pe e lo joko e lo fi ori kori e fi kun lukun e lo wa ona iyi ti nkan o gba pe yin ti gbogbo e ti o fi mu yesi fun yin ninu eto oselu orilede Nigeria now ni ipinle yin ti gbogbo e ti o fi lo ni serere werere lorilede yi won si joko won ni e lo fenu ko ke meni kan dondo ni ta wa gbo ti royin si gbe jade won se be gege ni ipinle ogun
1: ati eko
0: won se be leko nbi ode ipinle oyo yi won ni be na ni awon se to lawon igba kan agbo wi pe oloye adelabu adebayo adelabu penkele meshi eni to ti figba kan ri je minister fun oro agbara lorilede yi won nife lati di gomina won si ti biyanju re ri o baba ni amon ka bi e meji lasiko baba wa ologbe ajimobi won biyanju amon olohun o ba won fi amishi won si to ni eto idibo 2023 na won ronu amọ a mo nkan to fa ti won fi debe to okay eni kan ni won gbepo kene ni okay now asiko yi won tun la won pada fe ronu pe asiko yi gangan won ti e lo ede kan won ni emi lo kan won lo ede won wi pe o ti kan won to emi wa wo pe boyo ti ni bi won se nto ninu ete iselu se mo pe oro npe ba ti gbo emi lo kan ah e tete lo mo fura o se se ko je pe ise ta ti pari ni ni won ba si n lo kakiri gbogbo ijoba ibile won si n se taniji pa won fe ko awon egbejo pada be mama wa na yawo ologbe ajimobi won tele won daddy wa na but that teslim for larin awon na n tele won ati awon omo ilegbe ma sofi kekere won dawon ise kekere mo asoju sofin awon kokan na gbaruko ti won won jo se nibo won anbo ko pe la mo to gbo wi pe senator Sarafadin Ali won ni won tun ti gbe opele jale pe awon ni kini tun mu o ninu egbe oselu APC boda bayo na ni bi ose melo awon na ba pada de pe awon ti e wa ri sign pada wa tarai ke le mo wi pe mo serious igba mo si wa labuja e le mo wo wi pe mi o serious amo lasiko yi mo ti serious bayi to ka mo fi opapo lopolopo ijo boda bayo de o igba won de ah pepe ye pon mo sa olamo la won o se koda lo se ta lo tan yi tin tenu bodo won se rally kan o ah ni liberty nbe won awon eyan won po lo bi omine onilu ni kan ilu si boda bayo nbadi awon na njo ni won ju agbada agbada funfun awon na njo sotun ni won ju so se amo leyin na la tun gbo pe boda bayo tun gba abuja lo nigbati awon agbagba nu egbe oselu APC ni ipinle oyo ti won sa so wi pe anise senator Sarafadin Ali oni awon ti da awon gbe opele jele awon ni yo ronu won ba lo ba alaga APC ni to je gbogbo lori ede Nigeria oloye le kan so ni boro se ri ninu egbe oselu APC yi awon ti won fe dipo fun ipo gomina kini woye ti yin
1: e se e ma yan kan gbagbe bi pe ki si awon meji yen nikan lo ndije awon ti wo gba form won lo se bi mokan la tana fe di gomina la be egbe oselu APC ye gomina ipinle Oyo ṣùgbọ́n pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń wo mínísítà ní àwọn méjì kan ló wà màkàn sọ pé ohun àwọn méjì kan lọ sókè jù ní ohun Adélábù àti ohun Ali fún ọ̀pọ̀ ìgbà sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ wípé senator Sarafadin Abiodun Ali dáwọn fẹ́ jẹ gómìnà nígbà táwọn èèyàn rò ní pé wọ́n fẹ́ padà sí ilé aṣòfin àgbà fun gusu ekun gusu ipinle Oyo Oyo South lojiji la gbo pe won ti se pade o ni Eko bi baba de ti so pe saaju ki baba to so pe iyen ninu pade ti Eko yen enikan to je ore timotimo fun are to de je bi gege bi baba fun senator Sarafadin Ali iyen ko lo ba are Labuja eyin ore yin la gbo wi pe oni Sarafadin ma di gomina labẹ́rẹ́ òṣèlú APC
0: ṣé wọ́n tún ọ̀pẹ̀lẹ̀ gbéjànlẹ̀ ni
1: ẹ má jẹ́ àtàrà wa kò sọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀ ń di òṣèlú kò sọ̀rọ̀ ọlọ́run di òṣèlú
0: kò sọ̀rọ̀
1: ọlọ́run di òṣèlú kò sọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀ ń di òṣèlú kò sì fa ń bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ kò sì fa ń bẹ́ẹ̀ ètò ni ọlọ́run mẹ́rin tó máa wọlé o ṣùgbọ́n ọ̀nà àti wọlé yẹn ètò náà fi ń tò
0: láàrin ara wọn
1: ètò ni strategy ni ẹni tí ètò ẹ bá jìnnà jù ọ̀nà àmúyẹ̀sì àwọn kan láwọn rìn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n lórílẹ̀ nàìjíríà yìí ìmíràn tí ètò ìdìbò ààrẹ kan tá a fẹ́ ṣe táwọn méjì kan jáde méjì dẹ̀rí báyìí òṣìṣẹ́ ọlọ́run náà pera wọn.
0: tí wọ́n lọ́lọ́run ló rán wọn.
1: ìkan ni wípé ẹ má yọ̀ra yín lẹ́nu ọlọ́run ti sọ fún mi wípé máa jẹ ààrẹ kì í sì máa jẹ ààrẹ lásán lọ́jọ́ báyìí ni máa búra fún mi.
0: ó tún sọ ọjọ́ tí wọ́n
1: bú ọ ìkejì náà tún jáde gbàrà tó ní pé àfi tí ìbáyé ṣe ọlọ́run àlàyé ló pé òun bọ́jọ́ báyìí bá ọjọ́ kẹrin àmì jíde mu.
0: kàbíyèsí
1: ní mú wọn máa bẹ àwọn wọlé gẹgẹ bíi ààrẹ nígbẹ̀yìn ìgbẹ̀yìn àmì jí jẹlẹ o.
0: wọn lulẹ.
1: àní lulẹ yẹn ṣì dáa jẹlẹ wọn fọ́ká lórí ẹfẹ ló dé síbi òṣèlú bó ṣe rí jẹlẹ nìyẹn. ṣáájú kẹ́ni yẹn tó lọ sí Abuja lọ bá bàbá ibẹ̀ la mọ̀ pé ẹ̀yin ju ààrẹ ni bàdàbà yìí díjẹ abayọ adélawú ṣùgbọ́n lọ́tẹ́ ni yẹn lọ bá bàbá awọ ọmọ kẹta jọ sọ ṣùgbọ́n ṣẹ̀fẹ̀ tó bá ti wọ́yìn méjì ti jọ ń sọ̀rọ̀ yẹn àṣírí àtúnṣá ni ẹni tẹ́ fọkàn sí yẹn ojú lè máa ọ̀nà lè má gbà bẹ̀ igbá wo kòkò dúdú ẹlẹ́ ní kẹ́ ẹ lò ilé yìí ìlú máa kó tiẹ̀ jẹ ìlú òkó tẹ ilé yìí jẹ tẹwádẹwà rántí ẹnì kejì tó bẹ wọn ti rò bóyá òun lẹyìn ju ààrẹ tẹ́tẹ́lẹ̀ bóun ló máa jẹ gómìnà yẹn gbogbo àǹfààní tó ní ló fi ń kó fún ẹni tá à ń sọ pé òun lọ tún kíní yẹn tó lábùjá kò síbi tí ò tí ì fúdé àwòdà orúkọ bẹ́ẹ̀ ni báyìí báyìí ni ṣùgbọ́n kò síbi tí ò tí ì sọ̀rọ̀ ẹni ìlò kóbá pátì ẹni ìlò ṣe kíní kan kíní kan kíní kan 2019 yẹn tó kóbá pátì rè 20 kíní kan kíní kan tó lé pátì kúrò kíní kan rè ọ̀rọ̀ mi ò yé ó yé àwọn tó ń tẹ̀lé di ọ̀rọ̀ òṣèlú. bọ̀dáwá nílé ní yìí báyìí bọ̀dáwá yìí rí gbàgbọ́ wípé táwa nìkan ṣe primary mo ń lọ mọ̀ lẹ́yìn igun kejì wọ́n ní àwọn àgbààgbà lẹ́yìn ṣùgbọ́n ṣé wọ́n lọ́mọ lẹ́yìn ká ní pípẹ́ tó ṣe ń ṣe indirect primary ni pé ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ ẹ lọ dìbò bọ̀dá sára fa àfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ kó ṣeun ṣùgbọ́n nísìnyí kò sí direct primary mọ́ o ìwọ tó bá fi lè jẹ́ ọmọ ẹgbẹ́ tó ní káàdì ìdánimọ̀ ìyẹn ìwé ìdánimọ̀ ẹgbẹ́ bí ọmọ ẹgbẹ́ nìyẹn o ní àǹfààní láti jáde lọ́jọ́ primary bó fẹ́ dìbò ibi tí kìnìún yẹn ti wá dàrú rí.
0: ọmọ ẹgbẹ́ ní àǹfààní.
1: tó bá ti jẹ́ pé wọ́n mọ̀ ẹ́ ní wọ́ọ̀dù ẹ bó dẹ̀ ní káàdì ò ní àǹfààní láti kò sọ̀rọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé delegate list kankan jáde wá membership list náà máa gbé jáde báyìí kì í sọ̀rọ̀ pé àwọn tó ti kọ́ yanjú láti wá ṣe ètò ìdìbò indirect primary pé àwọn tẹgbẹ yàn lè kó wá ṣe primary kò sí yẹn mọ
0: nínú
1: rẹjísítà ẹgbẹ tó wà ní wọọdù ìyẹn ìwé tó fi ń forúkọ sílẹ gbọmọ ẹgbẹ lélẹ yìí òun wọn á gbé jáde lọjọ yẹn.
0: olóyèrè kan sọ ni mo wá fẹ béèrè béèrè kan o èyí tí èmi kè sí pé ẹnìkan fẹ mọ béèrè ńlẹ ni o.
1: ok o sọ sí o sọ lọkàn yẹn.
0: o sọ sí mi lọkàn wípé wọn ní kò síbi wọn ètí káàdì alẹ nínú ètò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà kámọ̀wulẹ̀ tanra wa jẹ àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan náà máa ń wà ńbẹ nínú primary ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ọmọ ẹgbẹ́ ló ní orí ọ̀fẹ́ láti wá dìbò lásìkò yìí tí àwọn kan sì ń bẹ tí wọ́n jẹ́ àgbà ẹgbẹ́ káwárí ẹnìkan tó jẹ́ wípé ó lérò lẹ́yìn dáadáa gbogbo ọmọ ẹgbẹ́ fẹ́ ṣùgbọ́n àwọn àgbààgbà ẹgbẹ́ ò fẹ́ ṣé wọn ò lè gbèrú látẹ̀yìn pé àwọn àgbàgbẹ́gbẹ́ a sá mọ̀ bí ṣe ń lọ a sì yí nǹkan padà.
1: ẹ ṣe bẹ́ẹ̀ ṣe sọ kò síbi tí wọ́n ti yí káàdì alẹ́ kódà délùú òyìnbó gan.
0: ok
1: kíní kan jáde láìpẹ́ yìí
0: náà wọ́n káàdì alẹ́ ń lo òyìnbó náà wọ́n máa ń sin adìẹ.
1: ọ̀sẹ̀ yìí ni ìwé pélébé kan jáde tá a rí
0: ok
1: lórí àwọn kúkú àtàwọn tó ń ṣe ẹ̀ka ààbò ẹ̀ńlẹ́mẹ̀ ní ilé ààrẹ wọn ní amẹ́ríkà wọn ní ṣíbí ń dín wọn ní ìgbà kan ń dín
0: ṣíbí ń dín
1: wọn lọmọ ogun sọnù
0: ṣékù ló gbé ni
1: kò yẹ mi bóyá ó fún ọ.
0: ok nítorí ejò ń kówó jẹ́ ń bì náà
1: àtọ́bọ́ bóyá fún ọ àlọ́ ń gbé lọ́hùn
0: ok
1: bí mo ṣe ń sọ kò síbẹ̀ sí káàdì yìí alẹ́ ṣùgbọ́n lórí ètò ìdìbò yìí ṣ èmi ò fi gbogbo ara fara mọ gbogbo àwọn kan tí wọn tún ṣe nínú àbá ètò òfin ètò ìdìbò nàìjíríà ṣùgbọn indirect primary yẹn bó ti gbilẹ báyìí kẹ ẹ bá máa wo INEC ti gba register awon omo egbe iyen ni pe iwe gbogbo awon omo egbe lati ojo ke wa osu karun ta wa yi gbogbo egbe to wa Nigeria ti franchise sa INEC
0: pe awon ti won ti yo si bombo
1: pawon awon omo egbe to je member la san ni world ka kiri gbogbo Nigeria
0: eyo
1: o wa nu ofin wi pe to ba ti ku ojo bayi o ki eto idigo abele pari en lati fi gbogbo eranse si Abuja
0: o ko awon omo egbe
1: be ni tori direct primary ti INEC yo ba ne lowo Sarafa ti so omo egbe
0: eyo
1: Rasaki ti se mo egbe Daniel ti se mo egbe Matthew ti se mo egbe gbogbo won lo ru wa lati oke odo ati sale odo wa digbo fun mi pere lo mo egbe tori mi eyan mi ni chairman ward wa to ba ti lohun mo en o ti wole na niyan oro mi oye
0: INEC na ti se to won sile
1: on wa se to lasan won won se pelu NIN
0: kai
1: won se pelu photo danimo
0: kai
1: so ni isin yi bayi orin ta ma nko yen bi bo lo mogun bo lo mogun eyin re wo akoko yi lori orin yen gan se ma wa nitumo iwo ti grassroot
0: eyo
1: ti gbondo egbe
0: eyo
1: tan ba wa le yin en iwo gan ni lese kuku o le egbe bayi to fi dori ti are
0: eyo
1: awon ese kuku awon iya baba te ma rin word yan lo ma dibo ide se pe afadiwa ti lo ke ti se mo egbe wa tori INEC ma wa lojo yen won de ma gbe register ba fun Ibadan Southwest World 4 ma gbe wa lati Abuja register te fi han re ma mo egbe yin
0: lati Abuja won ti gbe wa
1: pelu photo won be bo mo se jo yin ba le se jo bo dai so bo se so na ko si won si ma ro gbon da si o loso la se fi a se se osulu o sugbon ba rese wa le to na lawo eyan be
0: eyo
1: bi alaga word ba se be ohun mo
0: emi
1: o mo o
0: emi o mo o
1: ba fe gbe wo INEC se register ya kari se o mo abo mo wo na wo ba lo kun se do birin
0: o kun le do bi ninu eto selu Nigeria
1: omo ojo ma darugo
0: sugar ja ninu egbe oselu APC bayi awon kan so wi pe ohun tin sele yi afaimo ki o mo ko awon kankan wonu egbe oselu APC ninu iwoye ti mo fe ke soro gege bi enti eso lo selu
1: mi eso lo selu olohun je
0: o na ni mo so
1: e ni register oruko kan egbe kan ke ba la ke sani temi nbe o te ba la ke sani ala le ke sani nbe oruko papo ni ojo to bi mi kan le bi o
0: ola le kan sani ti won ba rin iyun ni lati kola
1: we abiko pa abiko kuru si e
0: to oloye ile kan sani ninu iwoye ti gege bi ara lo bi nkan se nlo ninu egbe oselu APC bayi pelu nkan tin sele yi ki le yin lero wi pe o le pada sele
1: e se
0: gege bi araalu
1: e mi ni soro bi araalu ma soro bi awon ni royin
0: okay
1: gbogbo we royin to jade le ni gan so wi pe owo yo bele o
0: owo
1: be tan ba soro ibe afo o
0: be
1: tori sasa ni ilu ton ti faye gba primary ton ti gba igba consensus
0: ati egbo pe are na ti so pe ibi ti consensus
1: o ba ni le ko gangan se
0: eyo
1: an kan gba form mamza ti lara se be ajo na tan ni
0: ki lo bo fi sori
1: ti na ki o se osun ajo re bai ko ti
0: se how a so pe won koro sa re lenu ni ba
1: won koro sa re lenu
0: okay
1: o da won ti fi
0: are mo so pe nkan to n fe
1: eni suru won ra re gan leti are se da pada lana pe e lo se ti
0: won si we ranti fun are
1: be ni
0: are ti aso erisi oba
1: are na dagba gbo si ni odun 2022
0: okay
1: se be se primary da na mu consensus are ni ko
0: ko se ki le pe
1: a ga lo fi di
0: so
1: na ba ara re
0: a bi so gedanu
1: are ma ara re le ti be eni kini kan je ko wala olorun a ti ko a ko consensus
0: e ma mo ko se
1: nigba ta de ko ti wa dede ko ilana yin le se yin lo ga wa be se se lana se se
0: okay
1: e ko le si awa na ko ba
0: e sin waju si ni teyin wo sare
1: are wa da ke pa mo e ti ka mo kona
0: okay
1: e be se primary abi e lo se e sa jo nturo olorun e ma je le ofo to ri are gan mo nkan to mi loke laarin ose yi ni foran kan jade ni pinle ikiti le se baba to won kale won lo sibi mesan ba gende na to ni se ni tutu na to si won wa ju atepa na ko rubu e sile na ba ni pa won ke fin won ni ile itura kan ni o nje ki lo sele nba ta won dibe ta won yi won po won la won ko salus bra ta won ri yi be erin ta won ka won lowo re o won de daruko bi mi ni daruko eni yen eni yen wa ni ile asofin lowo lowo ba yi to se asofin asoju sofin labuja be won lo ni be ta ba be se primary le ni o ti o ba ti gba na to hun o kara ma san ni
0: kara ma san
1: kara ma san bi ji ma ja
0: oloyede kan san ni tori ijoba akoko e soro kan si waju

0: ó ní òun ló kàn ó yàtọ̀ sí ẹni tó kàn gangan lára àwọn àwòmọ́ni tá fi mọ ẹni tó kàn yàtọ̀ sẹ́ni tó sọ pé òun ló kàn ni wípé irú àwọn báwọn ìjà ń pata wọ́n mọ́ ń filẹ̀ ọwọ́ ọlọ́run ni àtàwọn aráàlú bẹ́ẹ̀ bá fẹ́ mi kí wọ́n.
1: Nǹkan tó máa ń tẹ̀síwájú ní nǹkan tó fẹ́ lọ ṣe tán bá débẹ̀.
0: Wọ́n ìjà ń pata.
1: Nǹkan tó ń jà fún wọn nìyẹn. Nǹkan tó fẹ́ lọ ṣe tán bá débẹ̀. Ṣùgbọ́n olóṣèlú náà wá gbọ́n ọgbọ́n yínúpò ni wọ́n. Ẹni tẹ́ ẹ mọ̀ wípé òun ni dàgbòrò àdúgbò. Kódà ó lè sọ pé àkórí ètò ìdìbò ni àlàáfíà 2027.
0: Wọ́n wá wá tíìmù kan.
1: Bẹ́ẹ̀ni tí wọ́n á jù sí ilé ọmọ àbá yìí.
0: Àlàáfíà
1: 2027.
0: Tàbí ire dé.
1: Ẹ tẹ̀dẹ̀ mọ̀ wípé.
0: Ayọ̀ ń bọ̀.
1: Tọ́ máa náà ń yí pọ̀ bí kan kò lẹ́bàá bẹ́ẹ̀. Ló wá sọ fún yín pé ìgbà ọ̀tún 2027 wà láìkó sígbà ọ̀tún òjijì.
0: Kì í sígbà ọ̀tún òjijì.
1: Irú ọmọ tó jẹ́ lánàá.
0: Ẹyọ.
1: Òun ló máa máa jẹ́ lénìí. Òun ló máa jẹ́ lọ́la.
0: Tó bá dàtún bí ńkọ.
1: Ẹ sọ pé.
0: A mọ̀.
1: Nínú òṣèlú. Ẹ máa wọra
0: yín. Léyìn ó bá tiẹ̀ dàtún bí.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ayé ni ó mọ̀. A rí ojọ́ tí.
1: Nínú ìwà ẹ̀.
0: Tó ní ìbápàdé.
1: Ṣùgbọ́n kò wá ní jẹ́ àkókò. Tó fẹ́ dìbò ló máa lóun dàtún bí.
0: Káì. Ìbò wa tún bí. Ìbò
1: ìtún yẹn bí o.
0: Kábíyèsí
1: ìtún yẹn bí. Ẹni tó lè di àtúnbí tá máa gba ìbò ti dàtún bí lóòótọ́ ni ó kéré tán ọdún márùn-ún ṣáájú ọjọ́ ìdìbò ó ti wùwà ọmọlúàbí àgbà wípé ọmọ jẹjẹ nílé ṣùgbọ́n ètò ìdìbò
0: kò mọ sí nǹkan tọ́lọ́hún ò lè ṣe.
1: Wọ́n gan kan lórí ọdún ẹ̀sìn ṣẹ́ni tẹ bá ṣílẹ̀kùn yẹn lẹ̀ olóṣèlú agbèrú yìí látẹ̀yìn.
0: Wọ́n agbèrú yàn.
1: Bẹ́ẹ̀ látẹ̀yìn kí ṣàtìwájú láti ẹyìn láti wájú ìṣẹ́bẹ̀rẹ̀ rí ẹlẹ́yẹ rí akẹ́yẹdẹ láti lórí pì ní akẹ́yẹdẹ sọlẹ̀ sí lórí.
0: Ẹ̀yin ò ní pé látẹ̀yìnwá àtẹ̀yìnwá tí ń gbé wà.
1: Ẹ̀yin
0: ni kí wàá ní solution.
1: Nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ayé taláàrí pé gbogbo máa lọ sí 1-5 tá a tẹ́ rí ẹ lẹ́. Taláàrí pé wọ́n tààrẹ sì ní iye tán tàlẹ́ tó a tẹ́ rí ẹ lẹ́.
0: Tá a bá ti ń rìn báyìí nínú ètò ìṣèlú tí ń bọ̀ lọ́dún 2027 ká máa wẹ̀ ìwònú.
1: Ẹ ẹ̀ orúkọ yẹn ni ẹ̀yìn làwọ̀
0: ká tó sọ fún orúkọ.
1: A ti máa bọ àwọn tó fẹ́ gbapò. Ó ṣe pàtàkì ju nǹkan tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́.
0: Tẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá gan ni tò mọ̀ nígbà mí o. Ẹ̀yìn là ń wò
1: ká
0: tó sọmọ lórúkọ.
1: Nísìnyí ẹ̀yìn là ń wò ká tó tẹ̀ ká ni.
0: Bẹ́ẹ̀ bá lọ wọ ẹ̀yìn wò.
1: Ẹ sì ká tẹ̀.
0: Èyí ó sì ká tẹ̀.
1: Wàláyé.
0: Ṣé ẹ̀ ń kọ àwọn nǹkan tí kàwa ń kọ sára
1: òbí? Irú èèyàn wo ló jẹ́ lánàá? Kódà kò mọ lánàá.
0: Ok. Ẹ
1: wo Dovido rí ìjẹta àti jẹrin. Bí kí ló ti ń fa yé ẹ ṣe láti ilẹ̀?
0: Kéèyàn sì túmọ̀ béèrè wípé àtẹ̀sí tó ti lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Èmi lọ amúbọ̀.
1: À ń kẹ́rí fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ àwọn tó fẹ́ padà síbẹ̀ yẹn.
0: Ok.
1: Tí a bá parọ́ fúnra wa.
0: Ayọ̀.
1: Ìyẹn ló rọrùn jù láti gbé yẹ̀wò. Bẹ́ẹ̀ni.
0: Àwọn yóò tiẹ̀ níṣòro.
1: Ipò owó ló ti bá wa. Ipò owó la wà báyìí.
0: Bóyá ẹnìkan tó ti dipò kan mú tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni nígbà tó wà ní ipò yẹn báwo láyé ṣe dẹ̀ wá lọ́rùn sí.
0: Ok.
1: Báwo ló ṣe dẹ̀ wá lọ́rùn sí báyìí náà. Ṣé nígbà yẹn ó le díẹ̀ ó ti wá dẹ̀ báyìí àbígbà yẹn ó dé díẹ̀ ó ti wá ha báyìí.
0: Fún àpẹẹrẹ nísìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bóyá ẹnìkan ó ti lórí ọ̀fẹ́ láti lọ sojú wa rí láti máa ṣe ṣàkóso ìgbòkè ìgbodò ọkọ̀.
1: Bẹ́ẹ̀
0: bóyá bí
1: five naira
0: là ń wọkọ̀.
1: Tẹ́ bá tiẹ̀ tí wá dé páàkì gan wá tí ò ti ní òṣọ̀kọ̀ ńlẹ̀.
0: Five naira nígbà wá di lónìí báyìí nísìn.
1: Ọkọ̀ wa lọ bí 15 naira.
0: 15 naira kí ni abundant naira.
1: Kò tún wá sọ̀kọ̀ ńlẹ̀.
0: Kò tún wá sọ̀kọ̀ ńlẹ̀.
1: Tẹ́ bá jàjà rọ́kọ̀ ẹni naira lójú ìnáwó lé.
0: Ẹni wá dé nísìn. Ó tún wá ní òmú ayédáadé.
1: Bẹ́ẹ̀ni.
0: Pé ayédáadé
1: ló ń gbé. Torí
0: ẹ̀yẹ mọ kíyèsí ìkàlára ògiri báwa ṣe ń kọ ọ torí ìyín náà ni o. Tọ́ ó yẹ já wá sínú ẹgbẹ́ òṣèlú PDP.
1: Àbí PM.
0: PDP nítorí ń gbà gómìnà wá sọ̀rọ̀.
1: Ṣé ti gómìnà lè fẹ́ sọ? Tẹ bá fẹ́ sọ PDP lẹ́nu wíkẹ́ lè fẹ́ sọ yẹn.
0: Ọ̀rọ̀ gómìnà lèmi kọ́kọ́ fẹ́ kóòtù. Torí èmi gan wà ń bẹ̀.
1: Mo fẹ́ gbà yín mọ́ra
0: kan. Eléyèsè wípé.
1: Jọ́lẹ̀ dàbí jọ́lá
0: ìrántí.
1: Ṣé ó wù ní gẹ́dẹ́ Abuja lé ni?
0: Kò sí wàhálà.
1: Láìsàn owó ọkọ̀.
0: Kò sí wàhálà.

0: kanka wo ni gbogbo aye ń dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kanga agbẹ́magbẹ́.
1: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: àwọn náà lè rí tàfọdún kan lè rí èrè tí wọn ń bẹ.
1: Nísìn tílé yá tẹ wá ń bọ̀ nísìn irú àwọn ìsọ ẹlẹ́ran
0: ara gbo
1: bẹ́ẹ̀ni irú ọ̀ràn yàn nísìn àwọn èèyàn lè wá wípé òun ta àgbo bẹ́ bá fẹ́ ra àgbo
0: lówó tí ò gara iye báyìí ni ẹ rí pé tẹ bá gbé wá àwọn èèyàn tún kìí ṣe rí ètò ọjà kìí ṣe pé káwọn sọ pé àyà alágbájá gba tra kíní ìdánimọ̀ mi rèé mo bá mi fún èèyàn
1: tó bá ṣe
0: business card bá ń fáwọn èèyàn ṣùgbọ́n látorí pé orí afẹ́fẹ́ táwọn èèyàn ń gbọ́ pé àṣé ta bá tún dé iléeṣẹ́ ní báyìí
1: gbogbo ayé ní ń gbọ́
0: àṣé ta bá tún dé
1: ẹlòmíì tẹ̀rù wípé bóyá bí tóun bá lọ tẹ àwọn
0: pélébé
1: ẹlòmíì ibi tẹ́ ti fún wọn wè
0: ló ti ṣe ti sọ
1: sọ́nù ẹlòmíì olówó lè má ra ògiri ibẹ̀ la àwọn kan ti fàya tàbí
0: kójò pa
1: business card ẹlòmíì olówó mọbi tí òun fi símọ́ àmọ́ tí wọ́n bá gbọ́ ní ìkànnì yìí yóò sì tún wà lórí facebook àbí
0: bẹ́ẹ̀ni yóò wà lórí ayélujára
1: ẹ mọ̀ gbé sórí facebook
0: bẹ́ẹ̀ni
1: wọn ó tún mọ gbọ́ lórí àwọn radio garden
0: bẹ́ẹ̀ni
1: káàkiri àgbáyé ṣúgàjà tó a jẹ́ wípé ètò ọjà èyí tí yóò mọ wáyé ní ìkànnì wa ń bì yìí láti agogo mọ́kànlá àbọ̀ títí di agogo méjìlá tí adékúnlé ìṣọ̀lá tí ó mọ tukọ̀ rẹ̀
0: okun fọfọ
1: ṣe ètò ọjà okun fọfọ
0: làwọn okun fọfọ ó tún wá jẹ́tò kan tó jẹ́ alárinrin ni ètò alárinrin
1: tó ló wá lékè àlè ń rẹ́rìn
0: òun náà ti ń bèrè pé ìṣọ̀lá ibo ní ti ráwọn ṣù aláfàá
1: ó ti bí ó lérè
0: ó ti ń bí mí
1: ṣé ṣù ló láìkì
0: ni ó fẹ́ràn ṣùgbọ́n
1: ìwọ ṣe mọ̀
0: èmi
1: àwọn òǹfẹ́ mi bá rìnrìn àjò àlè
0: ẹ̀mí ni ẹ rí bó nǹkan ṣe báyìí
1: mo ti rí i pé ẹlẹ́mìí ni ó tọ́ ẹ wàá fi nọ́mbà ta o torí pé àìmọ̀ a lè ráwọn èèyàn bí wọ́n ṣe ń gbọ́ nísìn wọ́n ní tètè débi kọ́kọ́ débi ibùjókòó rẹ̀ o lè jẹ́ àpẹẹrẹ fún àwọn apẹ́lẹ́yìn ẹlòmíì ò wípé ẹ wo ọwọ́ iwájú ni ẹ tètè bá ń to èmi
0: sí
1: bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ èmi ni ẹ kọ́kọ́ mọ dákọ wípé nǹkan báyìí mò ń tà ọ pàápàá lásìkò ọdún
0: bẹ́ẹ̀
1: wọ́n á fẹ́ pè yín ṣé ẹ mú fún nọmbà wa
0: ó wà ń bí bẹ́ẹ̀ni
1: mo sì pẹ́ ti gbàgbé rẹ̀ ni ó yá ẹ bá wa pé fún nọmbà náà
0: 081-04-23-16-43
1: ok ẹ ti rọ́ọ̀ṣì ju ìbàdàn láwàyè
0: ẹ
1: mọ̀jà sí bí ara rọ́ṣíà
0: ìbàdàn tiwa
1: tí a
0: nílò olúyọ̀lé
1: tọ́
0: ṣe rí i ká tó kí ìbàdàn délẹ̀ ẹ mọ̀ àwọn ìgbín gan wà àwọn ìgbín olóko
1: ó ṣẹṣẹ lọ sí
0: àwọn èèyàn fẹ́ràn ìgbín gan ni
1: èèyàn bá fẹ́ ra ìgbín
0: pípẹ́ fẹ́ràn ìgbín
1: ó wà lóje àbí
0: aláàrọ̀ tí
1: àwọn tó pinnu
0: tó tóbi dáadáa tó jẹ́ pé tẹ́ ẹ bá sọ sínú ẹ mọ̀ jẹ́ ń dáko oúnjẹ kó mọ̀ jẹ́ pé ọkàn tó lúwo
1: tí
0: mọ̀
1: káṣẹ́ wàá sọ pé àwọn tí wọ́n ń ta oúnjẹ náà tí wọ́n nílé iṣẹ́
0: oúnjẹ náà
1: àwọn náà lè wá àbí
0: bẹ́ẹ̀ ni
1: pé nǹkan báyìí làwọn ń
0: ta o bẹ́ẹ̀ ni
1: àsìkò báyìí làwọn máa ń
0: ṣíṣọ́ọ̀bù àwọn
1: àsìkò báyìí làwọn ń tì ó
0: bẹ́ẹ̀ ni
1: bẹ́ẹ̀ bá sì fẹ́ rà á tẹ́ ẹ fẹ́ abà yín gbé
0: wá bẹ́ẹ̀ ni gbàfẹ́ jí ká bá yín gbé wá sílé
1: ọ̀rọ̀ ọjà ni
0: o àwọn tẹ́ ẹ fẹ́ ra aláfọwọ́rọ́ gan àwọn ọlọ́jà míì wà tó jẹ́ pé tẹ́ ẹ bá ti fowó ránṣẹ́ sí wọn wọn bá yín àtàláfọwọ́rọ́
1: ìṣọ̀lá ò fẹ́ràn aláfọwọ́rọ́
0: ó máa ń pọ̀ ni
1: ó
0: máa ń pọ̀ tíyàn bá ra aláfọwọ́lé èèyàn ní jẹ́ tán tó dún oṣù kan ẹ̀ parí
1: henry sì láìkì irú nǹkan báwọn
0: bẹ́ẹ̀ ni
1: henry ti ń ṣẹ́jú sí ọ pé ibi aláfọwọ́rọ̀
0: ìní mú ọlọ́fẹ́ lọ
1: kábíyèsí olódùmarè ẹnjẹ́ wa máa lọ sí ilé kó di ijọ́ mẹ́jọ àbí láti agogo mọ́kànlá àbọ̀ títí di agogo méjìlá àwọn èèyàn máa gbọ́ àwọn ọjà èyí tá à ń ná ní ìlú ìbàdàn àti ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní àwọn ìlú òkèrè ọjọ́ tá à ń ná àwọn ọjà ọlọ́jọ́ mẹ́jọ wà
0: àwọn ọjà ojoojúmọ́ náà
1: wà
0: àwọn ọjà ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àwọn ọjà náà wà
1: àwọn ọlọ́jọ́ márùn márùn náà
0: wà
1: ọlọ́jọ́ mẹ́ta mẹ́ta náà wà
0: bẹ́ẹ̀ni
1: káàkiri ìlú
0: àwọn
1: ọjà ìwò
0: onicha
1: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkirè
0: bẹ́ẹ̀
1: gbogbo
0: ẹ̀
1: ni wọ́n máa gbọ́ tó fi dórí àkókò
0: ati won le atojo tan na ati akoko te ke ja sare lo ta ta le sale riro
1: alare ro
0: enyo
1: toluwa le ke ani ni o ma lo itin se wo si o to olubemi go omo to se lo ko temi yo radio apostle titi ojo mejo ere oya iwo na sign up
0: isola adekunle loruko temi ojo mejo ere atayo lati fi mo pade e seun

Ẹ̀ka sàn o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹgàgbọ́nmàgbẹ̀, Wells Radio 89.3 FM, ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín, ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ń lo ti gúnlẹ̀ sílùú Èkó lẹ́yìn ìdásí ilẹ̀ òkèrè léyìí tó lọ ṣe. Ilé-iṣẹ́ ìjọba tó ń rí sọ́rọ̀ ìlera ìlú Uganda náà ti jẹ́rìí sí ìbújáde àjàkálẹ̀ àrùn Ebola. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìkìlọ̀ lòdì sí òmìnira àti ìdádúró ìlú Taiwan lẹ́yìn àbẹ̀wò ilé tó ṣe lọ sílùú China. Àwọn ikọ̀ oníṣẹ́ ìdóòlà ìlú Maldives ni wọ́n sì ń wa àwọn mẹ́rin kan ilé tí wọn ò rí tó jẹ́ pé wọ́n ti rì sínú omi. Àwọn tó jẹ́ àwẹ̀dò láti wo ohun tó wà nínú ìsàlẹ̀ odò tó jẹ́ ara Italy. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, orílẹ̀-èdè Nàìjíríà ti gba àmì ẹ̀yẹ wúrà àti fàdákà níbi ìdíje eré sísá ti ilẹ̀ adúláwọ̀ Áfíríkà. Ní báyìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti gúnlẹ̀ sílùú Èkó lẹ́yìn àbẹ̀wò lórílẹ̀-èdè mẹ́ta eléyìí tó ṣe lọ sílùú France, Kenya àti Rwanda níbi tí ó ti kópa nínú ìpàdé alágbára eléyìí tí ó fojú sun àfikún okun ọrọ̀ ajé Nàìjíríà. Ìkéde ìpadàbọ̀ ààrẹ ọ̀hún ló jáde nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tí wọ́n fi léde lánàá òde yìí nípasẹ̀ olùdámọ̀ràn ààrẹ lórí ìròyìn yan Báyọ̀ Ọ̀nánúkà. Lákòókò àbẹ̀wò tí ààrẹ lọ ṣe sílùú France, ààrẹ Tinubu pàdé àwọn afowódókòwò àgbáyé níbi tí ó ti ń ṣàtẹnumọ́ ìfarajìn ìjọba rẹ̀ lórí àkóyawọ́ tó ń ti àlàyé rẹ̀ lórí ìdí fún àtúntò ọrọ̀ ajé eléyìí tí ó fi múlẹ̀ láti ìgbà tí ó ti gbàṣẹ bọ́ sí ọ́fíìsì. Mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ Dave Umahi ló ti sọ̀rọ̀ lórí bí àwọn afowódókòwò ti ṣe tán àti bí wọ́n ti ń ṣàfihàn ìfẹ́ wọn lórí àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà márosẹ̀ àti ti àwọn ojú pópó eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ń ṣe. Bí ìjọba àpapọ̀ bí wọ́n tún ṣe buwọ́ lu àdéhùn kan fún iṣẹ́ àkànṣe olójú pópó mẹ́jọ jákèjádò orílẹ̀-èdè yìí. Iṣẹ́ àkànṣe ọ̀hún tí wọ́n buwọ́lù láàrin ọjọ́rú sí ọjọ́bọ̀ ní olú ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ní Mapushi ìlú Abuja tó fi mọ́ àwọn iṣẹ́ ọ̀nà òpópónà márosẹ̀ mẹ́rin mìíràn eléyìí tí wọ́n pin káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Lára iṣẹ́ àkànṣe náà ń láti rí òpópónà márosẹ̀ Abala Kejì Kalaba sí Ẹ̀bọ̀yìn wọ Abuja tó fi mọ́ bó ti wọ Ẹ̀bọ̀yìn, Benue sí Kogi àti ìpínlẹ̀ Nasarawa. Òmíràn ó ní ti Sokoto sí Badagry ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó jẹ́ abala kẹrin eléyìí tó wá jẹ́ abala karùn-ún rẹ̀ ní ti ọ̀nà etí òkun Èkó sílùú Calabar tó jẹ́ ti ìpínlẹ̀ Akwa Ibom àti ti abala kejì ti Akwanga sí Jos Bauchi Gombe Biu òpópónà Maiduguri láti Gombe sí Biu. Lákòókò ayẹyẹ ìbuwọ́lù ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde tó jáde nípasẹ̀ amúgbálẹ́gbẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ rẹ̀ yan Francis Nweze lánàá òde yìí Umahi ó ṣàpèjúwe àwọn iṣẹ́ àkànṣe náà bíi lára àwọn ohun amáyédẹrùn eléyìí tí ìjọba Tinubu ń fi lélẹ̀ fún ìrọ̀rùn tó ní í ṣe pẹ̀lú ìrìnà. Ilé-iṣẹ́ ìjọba eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìlera nílùú Uganda ó ní wọ́n ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ìbújáde àjàkálẹ̀ àrùn Ebola pẹ̀lú ìtọ́kasí pé arákùnrin kan ó ti jáde láyé látàrí bó ti lùgbàdì àrùn náà lẹ́yìn tó rìnrìn àjò wọ̀lú láti orílẹ̀-èdè olómìnira Congo. Ìbújáde àrùn náà tí wọ́n kéde lánàá òde yìí nílùú Congo tó jẹ́ ìlú alábàápínlẹ̀ ti Uganda ó ní wọ́n kéde pé wọ́n fura sí bí àrùn náà bó ti gbẹ̀mí àwọn ènìyàn tó ń ka wọn jẹ 75. Àwọn aláṣẹ ìlú Uganda wọ́n wá fìròyìn léde lórí arákùnrin kan tó jẹ́ ẹni ọdún 69 eléyìí tí ó ti jáde láyé nílé ìwòsàn kan ti Kibuli ní olú ìlú Kampala. Arákùnrin ará Congo ọ̀hún ó ní wọ́n pé wọ́n gbà á sí ilé ìwòsàn tó sì padà dágbére fún ayé lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n ti gbà sílé ìwòsàn náà.
lẹyin ti orilede Congo wa firoyin lede awon alase Uganda won gbe igbese latari ibon ti sayewo okutu ara ologbe ohun to wa lakata won won si jerry si wipe looto looto oni arun Ebola ohun Are orilede America Donald Trump lo ti se ikilo fun Taiwan lode si kikede ara won bi ilu olominira eleyi to ti daduro leyin abewo eleyi to se lo si ilu China nibi ti olori ilu China Xi Jinping to ti ba soro lori pe ko mo se atileyin fun ilu erukusu eleyi to n da se ijoba funra re o gege bi akojopo iroyin ti filede are Trump lo pari abewo re pelu oro nipa pe ohun ti gbe igbese idunadura eleyi to dara lori isowo te ba gbagbe eran ti pe are Trump o pe chi na pe ki chi o wa se abewo pada silu Washington ninu osu kesan eyi to nsame duro sisin ninu ibasepo awon orilede mejeji to ni oro aje eleyi to tobi julo lagbaye lori oro eleyi to wa se koko si chi are Trump soro lori pe ohun lodi si kede ominira idaduro ilu Taiwan ati bi o ti han pe o nse ibere fun idi ti orilede America yo fi wo wipe awon gbeja erukusu na be ikolu ba waye ilu Israel ati Lebanon ni won ti jo gba si afikun akoko ojogun omi to ni se pelu idawo ogun duro won ati ajo soro tuntun eleyi ti won se lori bi won o ti yanju oro won koda bi Israel mo se nse awon ikolu eleyi ti won pe ko ni se pelu ti ade won lalaafi ohun Israel ti nse ikolu si Lebanon ati ni apa gosu won ni esi si ikolu eleyi to waye latodo awon iko Hezbollah awon iko eleyi ti Iran ni se atileyin fun ti oro won ko si si lara deun jogun omi eyi ti won jo buwo lu ohun agbenuso eka lu ti orilede America Tommy Pickard o na soro lori idaduro ogun won ti won fi kun akoko re pelu ojo ti se ojo 15 Pickard wa te waju lori oro pelu bi won yo se dunadura ti yo si da lori bi ade won bi o ti yanju ni ojo keji si ojo keta ninu osu kefa bi igbese ati wa awon eniyan eleyi ti o seko bo se nte owo waju to sin wo ojo keje lo awon iko onise dola lori omi okun ilu india ti archipelago ti odo maldive oni won tin wa okutu ara awon eniyan merin eleyi ti won je ara italy ti won ko ti ri leyin isele jamba kan eleyi to waye lori ede ohun si awon ti won ma nwe odo lati wo n to wa ni sale odo te ba gbagbe eran ti pe awon ara ilu marun oni o ti jade laye lakoko ti won we odo lati wo awon ohun to wa ni sale odo na pelu awon alase Maldives eleyi ti won pe awon ti ri okutu ara enikan gbe jade minister fun irin ajo afẹ ti ilu Maldives Mohammed Amin o soro lori bi awon iko alaabo to je asode ti omi ati awon iko alaabo yoku bi won se ti tu jade lati wa gbogbo ayika ibi ti okun ohun wa to nti awon nu ho to jin nibi ti iroyin gbe pe nibe oni won ko ti ri awon eniyan won mo to fe da bi pe nibe ni won ti pora igbese do lo hun won lo ti wa pari lana lai ti ri ipa ese awon ti won wa ohun sugbon agbenuso ijoba Mohammed Hussein Sharif o soro lori bi awon alase bi won ti se fi ame si awon agbegbe ti won wa to nti bi igbese na bi o ti bere pada bi oju ojo bo ba ti dara ninu oroyin ere idaraya lagbaye awon iko elere sisa to je obirin ti orilede Nigeria oni won ti fi itan bale nibi idije elere sisa ti ile adulawo Africa eleyi to waye nilu Accra lana ode yi pelu awon aseyori eleyi ti won se akosile re lori bi awon obirin bi won ti saseyori ninu idije ere sisa to je oniwon 100-4 nigbati awon iko okunrin awon gba fadaka ninu idije asekagba eyi ti iko ilu Ivory Coast ti je gaba le lori egun awon obirin ti wa awon ni Rosemary Nwanko Jennifer Chukwuma Obi
Rosemary Chukuma ati Miracle Ezechukwu. Eleyi ti won sare ni iseju aya meji leni ogoji. Ogbe merin leni adorun pon lati di ikwa koko. Eleyi to sare labe iseju aya meta leni ogoji ninu itan idije na. Pelu bi won se gba ame ye wura. Saju Liberia to wa ni ipo keji to nti Ghana eleyi ti awon gba ipo keta. Iko awon okunrin ni ti won lara awon lati ri favor ashe James Taiwo Emmanuel Tedric Godwin ati Chidera Ezeako eleyi ti awon sare laarin iseju aya meji deni ogoji ole adorin fun ame ye fadaka pelu Ezeako eleyi to pari lona ara ewe ati Nigeria ati Ghana oni won ko ri ame eye wuragba tori bi Ivory Coast botina won to si fidi won janle pelu bi won ti sare laarin iseju aya meji deni ogoji ole meji leni adota eleyi ti won fi gba epo na mo won lowo eji lo pin akojo pe iroyin agbaye fun tosan tuni ṣugbọn kin to ma lo egba awon koko to wa ninu royin dan lekan si Are Bola Tinubu ti gunle si ipinle Eko leyin abewo lorilede meta eleeto lo se silu France Kenya ti Rwanda nibi ti o ti kopa ninu ipade alagbara eleeti o fi kun okun oro aje Nigeria to fi mo ibasepo orilede yi Ilese ijoba eleeto nri si oro eto ilera ilu Uganda oni won ti jeri si ibujade ajakale arun Ebola won to ka si pe arakunrin kan ti jade laye latari bo ti lugbade arun na ko to rin irin ajo lati orilede olominira Congo Are orilede America Donald Trump lo ti se ikilo fun Taiwan lati lo disi kikede ara won bi ilu to ti gba ominira to le daduro leyin abewo eleyi to se lo si lo China nibi ti olori ilu na Xi Jinping to ti ba soro lati mo se atileyin fun erukusu eleyi ti o nda se ijoba ara re Igbesi ati wa awon eniyan to kun ti owo waju ati bi bo ti wo ojo keji bi awon oko onis bi awon iko onise edo ola omi okun India Archipelago ati Maldives bi won tin te waju lati mo wa okuta ara awon ara Italy merin ti won ko ti ri leyin isele jamba eleyi to sele si awon awedo ti mo nwe odo lati wo nto wa ninu isale odo Ninu oroyin re daraya lagbaye awon iko ilere sisa fun orilede Nigeria iko awon obirin won fi tan bale nibi idije ere sisa ile adulowo eyi to waye nilu Accra lana ode yi pelu bi awon obirin bi won ti saseyori ninu ere sisa onibuso 100 mita le merin nigbati awon okunrin na awon gba ame ye ide ninu idije ileti iko Ivory Coast je gabare Eji lo pin akojopo iroyin agbaye fun tosan toni akojopo ati atunto iroyin ohun lo waye latowo Kemi Sola Williams Ederapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 eba wa nife si oju opo ikanni banidore Facebook wa Wells Radio 893 FM fan page lojo opo itakun agbaye wa www.wellsradio893.com fun awon iroyin eleyi ti o ba soju yin te fe kan si wa le lori e kan si kulu ikoroyin jopo wa lori number yi 0916893200 oye olorun adegoke lo ni iroyin yin e seun te n gbo wa o olorun yo bukun fun yin e ku kale

0: wà yín dàjà kiri tí wọ́n kan yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́. Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfetiwàgbé ti yín lárugẹ. Owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
1: The time is 5 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM gérégé lago márùn-ún ìrọ̀lẹ́lù.

0: bẹ́ẹ̀ ni áńgẹ́lì orí ilẹ̀ ló fi mí ṣe mú dúpẹ́ ẹ̀yin o èmi nìyá ọba èmi nìyá ìjòyè èmi náà ná tún pè lólùtọ́jú ẹni bá sọ pé tèmi báwo ṣẹ́ mọ̀ pé kó má dìpẹ́ nínú tẹ̀nù ẹni bá sì sọ pé tòbìnrin báwo ó fẹ́ tẹnu
1: ntọ́
0: rẹ̀ jẹ ni nítorí pé ẹdákun torí ọlọ́run nígbà tí olúwa dá ayé ó ní pé a dá wọn ní akọ àti ààbò bó bá jẹ́ pákọ nìkan ló lè lórí ayé ni yóò ní ọ́wù ẹ̀ mọ́ lórí ayé lọ bó bá sì jábo nìkan ló lè lò á ní kí ni ẹ̀ máa ṣayẹ yín lọ ṣùgbọ́n ẹ̀yin ò nínú ìwé mímọ́ àfiyé wa ń pé ìgbà tó lù wá rí pé ádámù ó wà lónìí ló bá wò pé ẹ jẹ́ ń wá
1: olùrànlọ́wọ́
0: tó dàbí tiẹ̀ ló bá sì dáàbò ṣe wá mọ̀ pọ̀ lọ́run mọ̀ tó ṣe báyìí tó fi dá wa ní akọ àti abo sórí ilé ayé ẹ̀yin o bó bá wáyé lákọ̀ dúpẹ́ lọ́wọ́ orí bó wáyé lábo náà dúpẹ́ lọ́wọ́ orí nítorí pé mọ̀rí ṣe kí ni ó mọ gbogbo wa pé ó ti mọ tó tọ́ sí wa bẹ́ẹ̀ sì ló ń fún wa ní bó ti tọ́ sí wa ló ṣe fún wa bẹ́ẹ̀ náà ló sì ṣe dá wa ẹ̀yin obìnrin ò mú tún lù yín lọ́gọ ẹnu nírọ̀lẹ́ tí a wà yìí pé ṣé láàfíà ni mo bá yín bó o ní sọ́dẹ̀ yín dùn bó o ní ẹ kú palẹ̀ mọ́ òpin ọ̀sẹ̀ àbí ẹ kú múra ẹ kú ìsinmi àsìkú múra ọ̀sẹ̀ míì tí ń bọ̀ torí ọ̀nà méjì lẹ̀ ká fi kíra wa ṣe mọ̀ pé bá ti dọjọ́ sátọ̀dẹ̀ báyìí àwọn tó jẹ́ pé iṣẹ́ ilé náà fi ṣe láti àárọ̀ ṣúlẹ̀ wọn ti kódà ẹlòmíì iṣẹ́ ìsinmi ni
1: àwa ta sì ti ṣe tán náà
0: ká tó wá sínú stúdíò àwa náà mọ́ra wa ẹlòmíì sì nìyí ẹ jẹ́ wọn pọ́bìnrin míì di ọjà ló wà láti àárọ̀ bó bá ti délé láláṣẹ tó wá mú iṣẹ́
1: ilé bẹ̀rẹ̀ iṣẹ́
0: ọlọ́run ọba kódà kọ́lọ́run sàmọ́ ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin ó yá lórúkọ ọlọ́run àlàyé ni mo fi kí yín káàbọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí o fún sáà tí a wà yìí sí orí ètò yín ètò wa àpérò obìnrin lórí ìkànnì wells radio 89.3 fm ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ ẹ kú ti mọ̀ wá ń pé òdu ni wá wa kì í ṣàìmọ̀ fún lóko ẹ ti mọ̀ pé ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí a wà yìí o ní ìkànnì wells radio jẹ́ torí ẹ̀ náà fi ń pè wá ní kànga agbọ́mọ̀gbẹ́ nítorí pé omi ọgbọ́n ta máa ń bù jáde ta máa ń bù fún yín tẹ́yìn náà mọ ń da padà fún wa láti ọ̀hún ẹ̀yin ò kò ń ṣe kèrémí inú mi a sì máa dùn nítorí pé àwọn ọlọ́gbọ́n ní ń gbọ́ ìkànnì yìí àwọn onímọ̀ ní sì ń gbọ́ ètò àpérò obìnrin nítorí pé nígbà tásìkò bá tó ta bá pe nọ́mbà ta àwọn bàbá wa mọ̀ pè wọlé bẹ́ẹ̀ lobìnrin a mọ̀ pè wọlé ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ kí àwọn bàbá wa ó di dandan ká máa kí wọn lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí pé inú mi mọ́ ń dùn púpọ̀ pé àwọn náà máa ń pè wá wọlé jù lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n máa ń bá wa dá sí i ẹ mọ̀ wá dá wa dá ní ọ̀sẹ̀ tì ní tòní ẹ jẹ́ àtúnjọ ṣètò ní bàtí mọ́ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àpérò obìnrin ó kọ tèmi ò yípadà ò tèmi tọpẹ akínkòólé ẹ ló kọ tèmi ẹ àyà akín sọ pé ṣe láàfíà mo bá yín ẹyin ò bẹ́ẹ̀ kú tí mo kọ ètò náà àpérò à ń pèrò ni ẹyin kan ò ń dá wa dé o àbí màámi ní kulu ní ìrọ̀lẹ́ tù ní mo ní màámi ẹ bá ń gbọ́ ológe ẹyin o mo ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ṣán ṣà ń wora wọn nínú dígí pé ṣé mo dúró re fáwọn èèyàn mi yẹn ìyá ìbò bí mo sì ṣe ń sọ̀rọ̀ náà ni kímọ̀dà bá mi já a sí ẹ̀yin àwọn náà bá mi kí ẹ̀yin ara lé ẹjẹ́ ìbẹ̀rẹ̀ látọ̀dọ̀ kímọ̀dà ìbá ń kí àwọn tèmi.
1: ẹ̀yin ara lé àkùdédé àsìkò yìí ẹ ṣe ní gbogbo ìgbà tẹ máa ń bá wa dá sí ètò àpérò obìnrin gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wípé àwo ò sọ pé tọkùnrin bá wo kì í ṣe agbo kí lọkùnrin ó ṣe la wà yìí ibi tá a wà yìí ó ní ibi tí a máa ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti lè jẹ́ kí a mọ bó ṣe tó àti bó ṣe yẹ àdèmá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ máa ń bá wa dá sí a tún ti dé ní ọ̀sán ti ìrọ̀lẹ́ tòní a sì mọ̀ yìí pé a tún jọ ṣètò ni orúkọ tèmi ni Eludipo Oluwakemi kúìmọ̀dà
0: mi ò wọ́n àyọ̀ǹgẹ̀ mi ọlọ́run ó yá ọmọ ìyá ìwò sórin lẹ́fẹ́ gbà wọlé ni àbówe àbíbò lẹ́fẹ́ fi wọlé ẹ ṣàbà kí àwọn ara lé.
2: ẹ jẹ́ kí n wá dẹ́rù báyìí.
0: ó yá ẹ gbọ́nà yọ.
2: ṣé kí n ṣàlàyé ọkàn fún yín.
0: ó yá
2: lọ́pọ̀ ọgbà àwọn obìnrin a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ta kú sórí wa.
0: bẹ́ẹ̀
2: alọ́pọ̀lọpọ̀ nǹkan tó yẹ pé ta bá sírò ta bá mẹ́kànlẹ̀ bá wò wájú awọ ẹ̀yìn èèyàn sì ní nǹkan míì jọ lọ́n lọ.
0: bẹ́ẹ̀
2: wà ní nítorí ẹ̀kẹ́ wà wò pé jẹ́ kí n look anyhow because àwọn tó bá tún rí ẹ̀ wọ́n rò pé ṣé kìí ṣe pé nǹkan míì ti wọ̀ rẹ̀.
0: bẹ́ẹ̀ ni
2: nǹkan tá a kọ̀ ṣáà ní láti ṣe ni pé múra dáadáa ṣe
0: rí
2: kó o sì mọ rẹ́rìn-ín torí ninu iwe temi gbagbo o ni ninu Jeremiah 29:11 o le mi me ero mi si yin ero alafia ni ki se fun ibi lati fun yin ni ojo keyin ati
0: ojo la to dara
2: ojo la to dara imi ko ojo keyin si ngba tan to wa le to aye mi ni bo won se se to aye mi ki wa ni temi ti wa tun para mi ti ni rerin
0: yen
2: lo fi tumo si pe eyan ara ile ekure le ekujo meta won ta ba ti re ni tojo meta ku asi la kira eni awa ta re titi de o eyin ta de fe je ke gbo wa ina so lori ijoko
0: awa ti won re titi de
2: e wa ton re titi de a tun de sori eto apero obirin lori wild radio is 9.3 fm e wa nkan fidile fidile nkan e ke si ara ale kini e ke sa ale keja ti meto ti o se wa lanfani wa ke ba ti mo tawon iko mi na ti so pe awo kin foju pokunrin ra ke so pe bo ni tokunrin se je o e ku le le kan si e ku le la kara ale e ri wa la ke ro ona omo ya ibo lo so pe e ku le o
0: baba ti so pe bo lokunrin to se je se ri olowo bottle fun sa ti awa ni baba se okan won ra panta fi gbohun soke ni a kan ni gbora mo ne ni ba so pe nitori pa won okunrin ni won
2: ati e ka wa so pe engineering awon ka wa so pe ni kankan mo
0: e o ya je kin ka mo e je kin ka bo loruko lowo button wa fun sati awa yi baba eri baba jeje mo kin ka bo loruko ti won o wa se dodo kin ka bo loruko oludasile ikan ni yi iya afin ajirin lobirin lile ambadi mo si mo kin ka bo loruko ti won iya ati ati anu ki wa ko papo lo loruko awon awon loga loga kaakiri ikan ni Wells Radio 89.3 FM e je kin wa so npe e wa poluwo ja yin lori ikan ni wa omo alaje ni wa eyin yu emi a ma so npe 3 won ni la fun yin be ba gbojo ayin wa alakoko abayin polowo e elekeji yo ta eleketa fadura gbandi se ti ri pe 3 package ni to make sense pa se ri ni role ti ni nibi ta nlo ko jina sugbon o feju nitori ninu woye awon agba oni a fe ti fe mu oro ti a fe so ni role ti ni a fe mu oro a si farabale mu nibi pelebe ni nitori pe awon agba ti woye won si fi ga si wa leti bo tin lo pe nkan bayi bayi la ma ri lawujo ta si wo pe se ko je pe nkan mi wa nbe abi o je pe ko o sa ruju ba kan eyo ko ma dabi pe ki o ni aya ki so gangan ninu woye pe igbeyawo ta ba se pe a se I love you tori torun loko laya e mo pe ikan ma nife ara won ju kan lo ngba mi igba mi si ni ife won a ma se dede that is to say won jo ma nife ara won ni dogba dogba sugbon se sa mo pe baba ti baba se ro irajo wa pe to bayi lati rin titi aye raye se mo pe iyen wa loto but nti akole ba so iyen na wa ni oto bo mo mo bere lati bi pelebe ni ka fi le mo bi ti a ti bere si ni so oro yi fun alaye lekun rere boko ati yawo ba fera wa wa ni ti o death do us part titi ku yo fi ya wa se mo pe aye yun be nbe ko si se anybody to gbadura npe ninu irin igbe yawo ti mo wa yi o ki nkan kokoko se eni keji mi tabi se mi na ko si anybody to fe wonu igbe yawo pelu mindset be ani lati yanana re lati be on sugbon nigba ti a ba n ba irin ajo igbeyawo lo ta n gba bo ta ba n so pa ni fera wa sugbon lojiji ti olojo de to ja kan gba la lowo ikeji that is to say boya oko lo koko lo simi to ro bi agba nre yala pe oko dagba ko to di po lo bi agba re ni tabi o je pe ni odo tabi ni ewe se mo pe young marriage o wa odo wa o ti o sa ti dagba die ninu igbeyawo tabi won jo dagba ikan wa koko saju ikan lo se ara pa be ngangan mo fe ka focus leni nitori pe ninu iwoye awon agba won fi gas won ti gas si wa leti pe awon mo wo sakun kan pe ki lo wa de to je pe tolojo ba de papa julo to je pe oko ni okoko lo sibi agbare to oko papoda ninu igbeyawo iyawo o mo n farabalẹ se bo ni ki se so yo farabalẹ daada ko to ba te je pe fe tun o yo toko ni iyawo a ma farabalẹ daada tabi ko te nipinu pe ohun o ni fe elomi ran mo ninu iwoye won na wa je ko nye wa pe ah awon to wa woye pe ah igba mi tu wa to se pe ah oko yo tu farabale sugbo lopo gba lo je pe to ba je pe yawo lo lojo koko pe so oko jo lohun ni pe oko a ma tete move on e ja lo yoruba ibo won a tete so pe ke za isaragiri okunrin ni mi bi kin sa ko sare tun yawo fe gbe yawo mi tabi ka tete bota fun apere eyin yo fun apere ni o se npa fe afika le koro n le ye awon ara le dada boya o iyawo eyan kan ku bayi o lo si bi agbare boya bi osubi meta die ati nri nita o ti nse le aye o ti se bi pe ko si nkan to sele sohun se de wa mo pe lopo ogba obirin a si wa nle a si ma kari so a si ma se gugu igba mi gan o si wa be ni won a so pe ko ti le jade mi a ma lo osu kan odu bo ba se bi elomi ba ti wa jade gan fun boya boya ko esa laisi mi osu kan seyin to ba ti ma ni opportunity ati jade e ri pe awon aso ti o wo gege bi asa ile wa yo fiyan pe nkan sarabirin yi ko yo bo ko ni le lo sibi inawo tabi ko turaka ko se bo se wu
1: ko ni le yora
0: yo da fun yin ko ni le yora bo ko ma mura npe nitori pe ninu pe ati yan fi nkan pe nkan se mi o fiyan ninu bo tin yora bo se nse o si loju awon bi to le lo ta fe soro le lori pe ki lo de to je pe okunrin ma tete gbara giri ngo ba je pe iyawo re lo oko re bi agba nre ju obirin lo mo si mo pe inu mi dun pe awon agba ni mo ko si inu kulu ni role to ni pe mother ati iya ibo eyin e kokko ba wa wo lati bi be on gangan o e mo pe iwoye wa ni o we never said is totally true in ta fe so lori eto e je be lasodo queen mother oro kan yin
1: eyin ololufe wa adura ni ma kokko gba wi pe lagbara olorun ojo wa adale
0: ami
1: atokunrin atobirin gege bi oro ta ngbe yewo ni irole yi o je nkan to je pe ko si eni to wu ki o padanu eni keji e papa julo ninu irin ajo igbeyawo nigba te be oro le ko te nso e so yi pe nigba mi okunrin le feran yawo e gidi gan ni to je wi pe ko ti e si nkan kan to le wa saarin awon mejeje o si le je obirin na lo feran oko e be to je pe ko si eni to le je
0: alagata
1: lai arin awon mejeji sugbon nigba mi o le je kan lo feran ikeji
0: ju kan lo
1: ikeji lo
0: nkan
1: te so le kan yen ni nigba ti irin ajo igbeyawo ba wa bere ti o ba wa je pe awa mu kan a fi keji sile gege bi iwe mimo se so wa so pe ni opolopo gba ki yara kokon fun obirin lati so yi pe ba le mi ti won ti sun je kin bo sita o ti to asiko je kin tun wa elomi bi pe sugbon iwoye awon eniyan o ni wi pe awon okunrin won a ma tete bo sita a de ri wi pe ni opolopo gba orisirisi awon nkan lo ma nse okunfa awon nkan bayi alakoko oni wi pe se mo wi pe awon okunrin ni opolopo gba won o ki fe je ki awon eyan mo wi pe nkan dun awon to be e ma ri even go gege ba ma se nse ta ba ni awon omode okunrin abobirin a ma fe je ki awon okunrin mo pe okunrin ni
0: okunrin ni musara
1: okunrin o ki sunkun
0: okunrin o baraje
1: okunrin o ki sojo awon nkan bayi to je pe ati ma nso sinu okan awon omokunrin wa ni igba ti won ti wa ni ewerewe opolopo ti dagba pelu e ati pe gege bi asa wa ati gbagbo wi pe awon okunrin ko si ohun to wu ko de to je isoro to de to ye pe won o le la koja bi asa wa se
0: bo se present won ni
1: iyen ni pe iwoye ti won ti ni lati ile yen opolopo ti dagba pelu e lo to ki se gbogbo won nitori pe te ba pade okunrin mi na e ma ri pe kekere lo ti e fi sanju obirin
0: mi
1: pa gbigba nkan sara sugbon opolopo okunrin ni won je pe won ni shock absorber to je pe won ma tete gba nkan mora ju opolopo obirin lo iyen ni alakoko elekeji o wa ni wi pe awon to wa ni ayika gan ma so wi pe e mo pe ise ti obirin se nile o po gan ni o ise to obirin se o po gan ba se ntoju ile la ntoju awon omo
0: awon omo be
1: a de wa ntoju awon oko gan ise to obirin wa se fun okunrin o wa po nipa itoju awon eyan wa gbagbo wi pe okunrin ti o ba padanu iyawo re awon gbagbo wi pe ah bawo ni o se fe bawo lo se fe tesi waju to se fe cope pelu nkan to sele
0: yen bo lo ti fe se
1: bawo lo ti fe se
0: baba ni o mo fi run gbadana
1: ko lele ko ni le daada ina ko ni le da tun ile se gege bi ise ti obirin se ninu ile ko ni le da ton awon omo papa julo to ba ye pe awon omo ti eni ti o sun to fi sile je awon omode to si je pe won si nilo
0: itoju
1: ki a si ma toju won ka ba won se awon nkan ti won o ni agbara lati se awon eyan wa ro okunrin mi bi pe ah nibi ti oro de to bayi nkan to sele kokuku ni atunse mo ohun to de ku ni pe bo se tesi waju nipa irin ajo aye nitori pe ti nkan yen ba sele arabirin kan lo so nkan kan fun mi ni bi ose to lo yen bi pe igba to n lo se olojojo omo bi pe ohun ati omo won won wa jojo ko papo awon wa so wi pe baba nikan lo wa nle bi baba de se nikan wa nle yi bayi nkan de ma nira die fun won lati se gbogbo awon nkan ti o je pe mommy lo ma nse ni ile bi pe bi tawon ti wa nso ibe oro yen kan dede ja bo lenu awon ni awon pe to ba ti e je pe awon wa lo bayi tawon sinmi ipe in fact awon oni like e pe ki oko awon ko ma ni elomi ko ma se pe iyawo awon ti lo sinmi so awon oni
0: queen mother bin ten so yi se fi nye mi pe awon okunrin awon no le se won ni akitiyan tawo bere ma se ninu ile lati fi toju ara awon ni
1: ki se gbogbo okunrin lo le se yato si pe okunrin mi le se awon asawa ati igbagbo wa ni wi pe ko awon nkan ko to si okunrin lati se
0: awon nkan ko to si won sugbon won le se
1: won le se awon ki se gbogbo won lo le se o awon kan le se bi iru pe andana nisin awon okunrin kan wa to ye pe won le dana gan ju obirin lo to de ye pe bi awon ati awon won se jo wa won si ma nse na sugbon awon kan wa to je pe mo ti mo eyan kan to ye pe kan gbo mi lena lasan o dabi pe ise kan ti
0: abi ta ma gbo mi lori na omi le
1: jona papa se mo awon kan wa ba yen so awon igbagbo wa ni pe okunrin awon kokan wa ti won o le se tabi awon kokan wa to je pe ko pon won le so ti yen wa ni apole osi fun oba ti ko lo lori won ti wa ti je ki awon okunrin yen
0: ko mother e je won le lati bi owe un omo iya ibo eyin na ni si bilere won ni apole osi fun okunrin tabi oba ti ko ni olori se e wo pe apole osi na fun obirin ti ko lade ori nitori pe emi ma wo emi wo baba tin soro yin pe right that is e to ti okunrin ni lati tete move on with his life tin ko ba ba sele si be na ni o ye ko birin na ni eto abe mi ni mi o mo in ti mo so omo ya ibo wo e je ngbo yin
2: apole osi fun oba ti o lo lori ki n se okunrin ti yawo e salaisi
0: lona wo
2: owe yen ni mo ba yin tun se
0: in this context right
2: everybody ti mo po ti niyawo tele ki n se ni ti o niyawo koda gan won ma kaanu eni won ni ki so pon ni fun lapole gba e lo ma ra won ti o mo sugba re gan to ropolopo gan won a fe fitting si ru position yin so they will
0: want opportunity
2: they will be looking for a way to assist him so agboro gbe lo sodo won pe apole osi fun oba ti o lo lori so so ni bere mi tebe le
0: o wa mo wa bere pe eto ti okunrin ni lati tete so pe o da iyawo ohun ti papoda o ohun si ti se pe olojojo aso olojojo ni ka pe ni ohun ti mo nu re for a while maybe 2-3 months o de tin jade o ti move on koda o ti ni elomi to n ba dore po so birin na ni eto na gege bi obirin
2: o wa nu bibeli akosile de wa You have done the right thing. You have more name oti wan le opo ti se. Once you're out of ile opo, you are free to get married. No culture, nothing is tying you down. But tori pe se won pa obirin. Obirin ti o ni flexible mind. Won wo po. Okan wa so flexible o, okan wa so elege ni wa alege lara alege lokan. Debi pe a ma wo pe bye. Ironu wa de man ironu wa ma o ma ko jogan de bi pe a ma la poronu je kin lo be fun obirin to ba padanu oko tori awa la ma yo fe ju awa na ni a ma ran se pe ngba to se bayi ngba to se bayi kini yan ma wa mu wa mole sugbon okunrin alawon ore to pa oju esan awon so ko ore wo ya jade la move on life is not kini kan wo awon to wa nle o wa fi to won o
0: it's the issue bi temi ti wa temi tin wo ni e so birin gangan ohun na ni lad ohun obobirin na ma lore lati san pe iwo na tete jade tete jara nu
2: obobirin ba wa lore iyan tun won ba ti bimo to won ba ti je kan to ti je mi to ti je meta pelu
0: fun apere
2: e je kin so de le pelu bukata to ale lede kin so lede nikan ni ati ni orisirisi ko to nsele kaakiri agba nla aye lati ni pe awon kan gbowo lori okunrin wo ni isin pelu ita pelu owo ole gbogbo e ni o wa fi obirin pelu omo meta
0: e je kin wa so gege bi apere e je mu yin lo bayi mo ni case meji lowo eyin o ikan wa to se pe oko e ti ku koda o ti pe odun meji toko e ku lodun yi ko lon ba wa ferun forun ke pelu o si file pelu omo meji ehn obirin yi si ni lo ndagbe lo ndafa awon eyan o si so awon ore awon ebi gan won so pe arabirin to ba reni to ba ready to ba se tan lati fi o sile mo lo awon eyan o so fun be eni suru case keji ware okunrin ni iyawo re lo tete se kin lo papoda koda bo ti gbe bi igba ti yawo re papoda bo se pe osu mefa lawon yan tin so pe o je tete mo wo ta ki wa lo de se ibere mi ti ye yin ba ki lo to se pe obirin lo wa nda bi pe ohun gangan ni ko su sile ju tabi ko ma tete live live da no ko
2: e je kin koko eni suru e je kin koko so bayi pe atokore atobirin to padanu yawo tabi oko won padura pe olorun ninu anu re aba won aba mi ro won lokan
0: ami
2: aba mi fun won ni eni to eni bi okan won to ma fitin
0: ami
2: siru ipo yen
0: ami e po
2: se ri lopo gba mo ti so lekan e ma binu iyawa o oko awo birin o lege gan ba ara wa se lege ara wa ma n bale to ba ti di oniru nkan ba yen e ma opo lopo gba gan on tokunrin mi ase fobirin mi ta je lo obirin mi o ni lokan ati se tori pe ife kun okan wa se ri awo birin a ma n tete accept pe mo si le gbianju die si mi mo mo fe tuju mo fe tuju to tin ba tu ebo ma po ninu oro yen
0: ebo to amotu se ka so kunle ni
2: there is most of the time that when we are alone we occupy our hearts with the things of the family we women
0: gbogbo agbogbo bi ati se mo le bi amo gba oko mi o
2: koda ta ba wa lawujo awon ore wa to je pe boya won ti divorced ni abi oko won ku bi eleyi na ni abi o pe only late marriage ni ta ba jojo ko po awa iru awa kiakia ewu oko mi omo mi ko ti se nkan to ma je se ri en ko ti won ba de ko leya on lo ma wo lori I have someone that will tell you I sleep and wake up with my vision. What is your vision as a married woman apart from your career? Iyawo atoko ni vision to wan waju e lowo lowo to nso yin and when such a thing happen this thing will be on your head to flush them away will be very difficult now wa wo pe je n ta omo ide esi e ma yen kin to yin ko so kunrin to n ba obirin to ma fi to lon ba didi ran laanu si e
0: je n pe number
2: e je kin wa pada e ma e je wa pada so da awon okunrin se ara awon okunrin won ma won ti ma accept pe apart from what my accepts, they will have friends that will encourage them. And another thing, their parents. Ha, baba lagbaja, bo lo se ma se, wa lo bi se, awon omo yi, papa julo to ya po ba nsise 8 to 5. Bo le fe ma cope pe lawon mo.
0: Bobirin na ba nsise 8 to 5 na nko.
2: Tobirin ba nsise 8 to 5 mo, bobirin la kitiyan, alakitiyan la npo birin.
0: ọkùnrin náà lákìtìyàn
2: akìtìyàn wá yàtọ̀ bọ̀ torí pé nǹkan ta ti máa ń sọ sí wọn lọ́pọ̀lọ́ ta máa fi ń jẹ́ kó yé
0: wọn ṣe bóyá kí n wá mú wọn bù ń lọ sí agbọ̀n bíi tí máa ti sọ tọ́ ìpè nọ́mbà táyìn wà fún pímọ̀dà láyè láti sọ̀rọ̀ nítorí pé mo fẹ́ ká wo the stigma the societal stigma ẹ̀yin ò ìdẹ́yẹsí tàbí ká máa point finger at obìnrin pé bó bá jóbìnrin náà ọkọ rẹ̀ máa ti ṣàìsí ọkọ rẹ̀ ṣàìsí bí oṣù tó kọjá ẹ̀wò olówó gèlè tó ẹ̀wàrà lè yín o ti tọ́tẹ̀ kó mọ̀ jẹ́ pé òun gan ló tiẹ̀ ṣe kú pa ọkọ rẹ̀ èyí mí sì wà tó ṣe pé bó bá jọkùnrin náà bá rí nínú position obìnrin bẹ́ẹ̀ kódà ó mọ́kàn ṣé ó ti yẹ yín báwọn why is it so kí ló ṣe pé ọmọ ìdẹ́yẹsí máa ń wà nírú situation báwọn nọ́mbà tó wọ kulù yìí rèé ọ̀rọ̀ ti kàn yín bàbá tí ń sọ nu kulù ẹ̀yìn náà ẹ̀pọ̀ wá wọlé ẹ̀ bá wa dá sí bóyá ó sì lójú mi tẹ́yìn náà fi ń wo tá à ń sọ láti àtàtà àárọ̀ ẹ̀pọ̀ wá sọ́rí nọ́mbà yìí 0916-893-1000 tàbí 0911-3333-893 lọ́nà mẹ́rin 893 queen mother ṣé yín tí mo sọ ti yé yín societal stigma ta máa ń fún obìnrin ó yàtọ̀ sí ọkùnrin kódà wọn tí ẹ wọn náà ka àdébù sọkùnrin wọn sọ pé ó ti ṣe dáadáa tó ó ti move on ṣùgbọ́n obìnrin kódà àwọn òbí rẹ̀ gan ni ó kọ́kọ́ pè ń pé wá ní tóun ṣe yìí kò yẹ kó máa ṣe kí ló dé tó fi rí bẹ́ẹ̀ queen mother mo ń gbádùn yín o.
1: mo sọ fún wa lẹ́ẹ̀kan nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní dáhùn ìbéèrè tẹ kọ́kọ́ béèrè rẹ̀ gẹ́gẹ́ bí àwùjọ ta ti bára wa lóòótọ́ ni wípé kò sí ẹ̀sìn tàbí àṣà kan tó sọ wípé tí ọkọ bá ti lọ tàbí tí ìyàwó bá ti lọ wípé ẹnì kejì ò ní àǹfààní ní abẹ́ ẹ̀tọ́ àti lábẹ́ òfin láti fẹ́ ẹlòmíì níwọ̀n ìgbà tí ikú bá ti jọ ya àwọn méjèèjì ẹnì kejì ti gba òmìnira lábẹ́ òfin àti lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run gan ṣùgbọ́n síbẹ̀ tó bá ṣẹlẹ̀ àwọn ibi tá a ti bára wa wọ́n sì ní ìgbàgbọ́ wípé obìnrin òun ni ó yẹ kó sì fara balẹ̀ nítorí wọ́n mọ̀ pé obìnrin alákọ̀ọ́kọ́ ọ ti kọ́ ọmọ sílẹ̀ fún ẹ àwọn ọmọ tó kó sílẹ̀ fún ẹ yìí àzìnà àwọn ọmọ tó bí tí ọkọ ti dà sílẹ̀ kò sí ẹni tó fẹ́ bẹ́ẹ̀ gbé bùkátà yẹn àfi tọ́lọ́ bá dìdí ìran aláàánú so kó tó wá sẹ́ pé ó fẹ́ wá ọkùnrin kan lọ ẹ jẹ́ kí n sọ fún yín èèyàn kan tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ó ní gbogbo àwọn tó ń wá àwọn tó jẹ́ pé wọ́n kàn fẹ́ bá a ṣe eré ìfẹ́ kí wọ́n bá tiwọn lọ ni wọ́n wá kò sí
0: ẹ sọ pé kò lè rí ìfẹ́ òtítọ́ mọ́
1: kò ṣe àwọn tó yẹ pé wọ́n dìdí ní ìfẹ́ nìyẹn tó dẹ̀ sọ pé àwọn máa ba ṣe ìrànlọ́wọ́ lórí àwọn ọmọ tí ẹni olóògbé gbé sílẹ̀ ṣó ti yẹ yín báyẹn nítorí nǹkan tí kò ní jẹ́ kí obìnrin kú kọ́kọ́ sáré wípé ọ̀rọ̀ òun fẹ́ fẹ́ ọkọ ló máa wà nínú ọkọ ẹ̀ ni pé àwa náà ti mọ̀ wípé ọkùnrin gan tó fẹ́ fẹ́ bóyá ẹni yẹn gan ní ìyàwó mi sílé ó tiẹ̀ máa níyàwó mi nítorí pé ó máa rí àkẹ́ tó rí young person ẹni tí kò tíì níyàwó rí kó sọ pé ẹni tó ti bímọ mẹ́ta
0: ó
1: lòún fẹ́ẹ́ fẹ́ torí pé ọkọ ẹ̀ kú kò bá jẹ́ pé nìyẹn package ara ẹ̀ dáadáa tí ó jẹ́ pé ó sì look very young náà lójú kó tó di pé ó máa rí ọ̀dọ́mọkùnrin tí ò tíì ní aya nílé ó máa take time kì í ṣe pé kò sí ṣùgbọ́n ẹ máa rí pé percentage ó kéré gan ni nítorí náà nígbà tí obìnrin bá wá ti bá rẹ nínú irú nǹkan báyẹn òun fúnra rẹ gangan ló máa ti kọ́kọ́ máa ṣe ìdájọ́ ara ẹ̀ wípé ta ló fẹ́ gba òun pẹ̀lú ipò tó ń gan wà
0: kókó wá sí ìbéèrè kan wà tí mo fẹ́ bí yín lórí ẹ̀bọ̀ mo fẹ́ kẹ́ ẹ land nítorí pé mo ti wò pé a tún máa sọ̀rọ̀ aspect obìnrin tó ṣe pé mentally wọ́n máa ti wà down wọn ti ẹ̀ níra wọn bí ẹni tó ṣe pé òun gan lè lògbà mọ́
1: nítorí pé irú obìnrin yẹn gan àwọn ọkùnrin gan lè tún máa lọ sí ọ̀dọ̀ ẹ̀ gan kán máa fi ọ̀rọ̀ yẹn lọ ọkùnrin àṣì máa padà sí ọ̀dọ̀ olólùfẹ́ ètò ti ṣe olófin pé ṣé kìí ṣe pé òun fẹ́ ṣe àìṣòdodo pẹ̀lú ẹni yẹn dóun kò sí mọ́ láyé ẹlòmíì ìdí tó fi dúró gẹ́gẹ́ bí obìnrin dọ̀ọ́lá pẹ̀lú pé ọkọ ẹ ti lọ òun ni wípé òun sì fẹ́ wà lóyà sí ọkùnrin yẹn sí di ojú ikú yẹn ó pìfà wípé kóun máa manage ara òun kóun endure gbogbo nǹkan kí nǹkan tó bá wù kóun rí nínú ìrìn àjò yẹn ju pé kí ọkùnrin míì tún padà gun orí òun tàbí kó rí òun kì í ṣe wípé bóyá òfin ni pé kó má ṣe ṣùgbọ́n nínú ọkàn tiẹ̀ bóun ṣe rí nìyẹn wípé ohun o ro pe ohun le se ele a wa tara mo se a ma sise a ma de ma gbadura pe ki olorun
0: a ma wa dagbe ma da
1: a ma da fa ironu yen na a tu di nkan mi si elomi lara se mo so nkan to ma saba fa niyan nkan to wa ma fa to je pe okunrin ma tete jade pe okunrin mi gan nigba ti yawo wa le gan o ti ni elomi gan ni kini opportunity ni fun okunrin
0: se ka wa so pe bolorun ti wa ya awon okunrin ni ko iya ibo
2: bolorun ti wa ya awon okunrin
0: se bo bolorun si se da
2: won so tolorun wa ya be to eronu wa awon na so le kan ta gbagbo to nse laika wa ta de ti duro pelu nta gbagbo yen. That is why the only thing that is constant in a man is what's change. Fun ara wa e je kin digress si bi kan njo kan emi at enikan Johnson ni e wa bi mi o wa lohun o fe se wedding so one guy de lori gege bi ona mi na ni o wa ni ki ma binu po ma se nkan pe ibi ijewo church yen oni ki iso Olorun lo ko o leyan lo ko oni ohun yi to n pada ton ma mi so pe for richer for poorer for kini kan Olorun ni lo for richer for poorer Olorun ma lo for richer to richest in good and sound health Olorun ni ba won lo ibi ti o da nbe soro mi ti yin bayi se ri by the time ta ba je ki awon society mo pe me I didn't belong won ni je ki n lo bayi bi won se ma so pe ekun kini kan osu melo osu meta ekun alabosi osu melo baba e na ti gbo baba tin ba obi on me se nkan kan won ni eyin na ti gbo o n ton lo na nu so by the time that tawon yan ba tin change orientation awon yan lori iru nkan bayi and everybody ma bale add the normal thing even ko ti se pe kini it has been happening now let me tell you my mother is a widow odun yin lo pe 32 years ti baba temi ku e wa wo 32 years ta ba yo ninu ojo ori mi bi omo odun mi o le ro pe mo le wa ngba yen
0: imo ojo ori yin sugbon e fe kere asi
2: ki nse die mo kere asi po lowo iya mi tori ku omo yo won lenu iya mi no mo gbo bayi won bi to dosin kan marun salaisi ninu pe ki awon yoku na awon omo yi ti o duro la fi to beyen o awa ku meje gbogbo wa to the glory of the Lord ni graduate ko de seni to ti o mo ya mi
0: ti mama yin so ton welomi ni abi won duro
2: be o na mo nso fun yin
1: won ni won wa ni widow
2: welomi pelu omo meje bo lati fe rin rice na ni nta o ti ran gbogbo wa lo to the glory of the Lord I'm a graduate of Ekiti State University I studied my business public administration with other petty.
0: Mama yo si loju mi kon si lenin kan to ran won lowo
2: be akobi wa be ni gbogbo wa papata se won ri
0: so wa dumo won ninu lati wa be
2: ohun na ni mo nso fun ko dumo won ninu sugba wa bi olorun pelu ite lorun ere lare tori okunrin wo lo fe duro pelu e pelu omo aduro omo yen omo o to be gan se wa ri ninu gbogbo struggle yen ninu ofin nu onla kini kan pandoro dagba
0: omo pandoro dagba ni
2: mo ko le fun inu ile ara e lo ngbe bayi and some other things bi ba se pe boya tori are agba bi gbogbo e
0: eni suru se wa re je nwole lati be se mo pe lopo gba e je ka ka mu wa si reality bayi emi ti da won agbalagba to se pe de ba bi won pe mama kilo de te se pe nigbati oko yin to papoda nigbati e wa ni kekere ti e so n pe e fe se won ni tori omo gan mo si duro sugbon nigba ti won ba nso oro yi fun wa o ma nje pe gba ta ti ri ere idi ti won fi duro imi inu won o le ma jere pe ohun duro ko je pe ninu po nto o nda gba o nda fa o nda gbe ibe na lohun na tun le ba lo ibi ti mo fe ka lo gogon re pe ki lo de to je pe obirin na o le so pe se e pe aside of aside pe o determine personally pe mi o ni se ki lo de joye pa won na won for wo apon agbon bi pe to emi na leto lati sa won kankan bayi without even determining pa won yen ma fi oju abuku wo mi tabi won o ma soro mi leyin se ibi ti mo fe ka ti address oro yi gangan mi o
2: I said something the other time and she has said something oro mi na si re pe until we change people orientation by ignoring what people will say won ni won pe ko ti e duro toku en to ba ri be won ni to en to ba kalara ko na ko mu ti e ko yanju e ka wa obi o ti ri
1: e je ki n so si oro yen se ri bi okunrin bo se le mu ara duro si o yato si bi obirin se le mara duro si based on the beauty wa gege bi okunrin ati
0: ba ti se se da wa
1: se se eda wa e ma ri pe opolopo obirin gan wa ninu le oko to je pe ni opolopo gba ni ba le won ma ma fi orun lo won to je pe ko nse gbogbo gba ni won fe ṣugbọn okunrin o ni stage kan ti okunrin le mu ara duro de
0: e ti get in ti mo so kan
1: so je pe ti ko ba fe se a se ma se ogudo wo wi pe iti ohun ma fi se a se ma se o kuku san fun ohun pe ki ohun ko ni obirin imi nile o pelu nkan to ma nfa to je pe ati ri awon to je pe awon lori elesin to je pe awon eyan gbe si oke daada to je yi pe nigba ti iru nkan bayi ba sele awon gan fun ara awon awo wi pe ti awon o ba fe kose ti won ba fe subu ohun to tona o ni wi pe kon wa elomi ni ona to tona ko je eni to ma ropo eni to lo so ti yeyin nitori pe ta ba nso pe awon obirin le mu ara duro e soro kan lo lekan ti mo ri nkan kan mu ninu e ni pe obirin mi to wa ninu le oko gan papa o kan manage okunrin yen gan ni ki se wi pe boya o ti en gbadun igbeyawo yen gan nigba ti eni ti o wa tan gan ririn ajo yen ti o wa papoda o wa wo ninu okan yi pe anyway eni ti ohun ti en so wi pe nkan pa won po ko kuku se dada na tele o de ti lo simi o lo lo nda gbe lo nda fa na tele ko to di po lo
0: o lo
1: so ko ni ri any need wi pe ohun fe ni ohun fe fe elomi tori pe awo yi pe boya bi eni to lo yen sese na le elomi ma se ati pe ki le eni to sese n bo gan fe se nitori pe ohun gan lo hun da gbogbo nkan se nigba teni yen wa nitori na opolopo gba ti o ma nfa to je pe okunrin won awo yi pe mo ti mo ti mo se ofo eni keji mi yi
0: o ti to
1: je ki n tesi waju nitori pe gbogbo awon nkan to n doju ko ninu ara e yato si pe boya ibalopo gan ati se gbogbo ma da fa ma da se elomi mo mo arakunrin kan nigba ti yawo e ku awon mo ekere o de so wi pe ohun o ni fe obirin kankan tori pe ohun o fe je kan ma fa gbo bo se so ni ohun o fe iyawo to ma ma fa bo gba ori awon
0: omo
1: ti ta awon omo yen fi setan ni ile eko giga igba yen lo to sese fe obirin mi opolopo gba ko le ko ni asiko lati ma dana nule gbogbo buka bi to tin dana lo ma ma lo lati lo jeun nitori pe o se ara e nitori awon
0: yo da fun yin kun imoda se ti understand ti mo so nitori pe mo fe ka bere si ni so fa awon yen wa npe eje pe number yi ta eje pe number eja mu pe
1: hello
0: e kuro le eje pe tuta e tun wa pe 0916-893-1000 0916-893-1000 tabi 0911-333-893 0911-3-893 tabi 0916-893-1000 etun wa pe wole yo wole bayi bi mo tin boro obo in ti mo fe ka so gogan lati nso yi se mo pe opo gba e nso late kan pe eje mu pe etun wa pe eja mu eleyi hello e kuro le oruko yin ati bi ti e tin pe wa
3: e kuro le ma e kuro akoro
0: e seun
3: oruko mi ni Mrs. Ogunlade
0: e seun
3: mo pe lati gbe puba
0: to e seun
3: mo ba ni lori ipo yi ni ṣugbọn bi te nso ro lo o ti ye mi ni pe mo ni awon iriri e bi mo se wa yi opo ni mi oko mi de jade lai ni obi odun bi o ni lo to me ba se ri kon mo lati da duro then said so e pe awon mo mi de ti da ko ni ka lu kuti lo sai ye asima ji ni se ko be ro ba lu ko mi kan ati le yen jo ma soro iru bi mo se wa le bayi ti mo gbo ko be ro ji ami lo in the house. Jẹ́ ti ẹyin bẹ́ẹ̀ ni kò rọrùn. Tẹ́ ẹ bá dẹ̀ réèyàn fi tẹ́ ẹ bá réèyàn máa jọ sọ̀rọ̀ kẹjọ máa ṣàwàdà kẹjọ máa ṣeré ẹyin èèyàn kò lè lúdẹ́ẹ̀tì máa ń fààyè ṣùgbọ́n tọ́lọ́ bá kàn fẹ́ yìí
0: Ọlọ́run sì bá wa dúró tì yín. Inú mi dùn nítorí pé ẹnu oníkan láti gbọ́ ìpọ́n báyìí ní ẹ̀hẹ́yìn. Ṣé mọ̀ pé ó ti wáyé wa? O ti ye yin ba on o ti ye wa bi mo ti so nitori pe pe mo sa ntenumo pe o ni bi awujo wa ti mo na ka lebu si eni to ba je pe nkan bayi sele si eyin na pe wa wole teyin na ba ni ti e fe ba wa da si lori eto yi number to wo kuri yi re 0916893 1000 0916893 1000 tabi 0911 3 lọ́nà mẹ́rin 893 ẹjẹ́ gbàbí tí mọ́mí wa tó pò wá wọlé láti kí n gbàbẹ̀ wọlé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni pé kí n rẹ́ni máa kéjì inú ilé nítorí ẹjẹ́ sáré mú pè yìí ó ti rí ẹ pè wá sórí nọ́mbà yìí 0911 3 lọ́nà mẹ́rin 893 ọ̀tọ̀ ni pé kárẹ́ni kéjì pé ẹ dákun lágbájá bò ní ẹ̀lẹ́ńbẹ́ o bò lè ní o ṣé ní dùn ayé ọ̀tọ̀nu ọ̀tọ̀ ni pé mo rẹ́yìn kan tó ṣe pé ìṣòro kan wà lọ́kàn mi mo rí bi sọ fún ṣe rí lọ́pọ̀ ọ̀gbà èmi ti rí ẹni tó jẹ́ pé ó súnmọ́ mi tó ṣe pé bí kódà kò tí ì pé ọmọ ogójì ọdún tọkọ rẹ̀ fi jọ́lọ́run nípè ṣùgbọ́n bí gbogbo èèyàn bá rí ọmọbìnrin yìí bó bá bá ọkùnrin sọ̀rọ̀ lásán ó ní ojú tó fi mọ́ wò ó dìdí ìpè mí pé tọ́pẹ́ o bí n bá ní pé mò ń bá ọ̀rẹ́ ọkùnrin kan sọ̀rọ̀ báyìí òun mọ́ wò pé ojú táwọn èèyàn fi ń wo òun yìí bíi pé òun ti ṣe tí ò yẹ kí òun ṣe ẹ mọ̀ irú èèyàn báwọn yóò mọ̀ wò pé kí wá ni ṣé kí n máa mọ́ bọyan sọ̀rọ̀ mọ́ ni tàbí kí n kàn dá wà títí kí n má ṣe anything ṣé èyí tí mò ń sọ ti yẹyin báwọn ẹ jẹ́ tún nọ́mbà mú síta 0913-893-1000 0916-893-1000 tàbí 0911-3 lọ́nà mẹ́rin 893 èmi wá fẹ́ ká báwọn èèyàn wa sọ tẹ̀wọ̀n pé gbogbo èèyàn mọ̀ pé àwọn tó ń bọ̀ wá wọn ti mọ ibi tá à ń lọ gangan báyìí ipe kan jọ kán mọ̀ fi ojú bákan wo bóyá ó ṣẹ̀ jáde nílé opó ni ó wá rí pé òun fẹ́ move on ó wá rọ̀rẹ́ ọkùnrin kàbọ̀rẹ́ obìnrin kan tóun bá tẹ̀lé pàápàá.

0: tibi ti ẹ ti ń pè wá.
1: Ẹ kọ́ lẹ̀ máa wò.
0: Ẹ kúrò ní.
2: Ẹ sún sẹ́yìn kúrò níbi rédíò tẹ fi ń gbọ́ wa.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́ ló ń tù. Ẹ bá wa sún sẹ́yìn kúrò níbi ẹ̀rọ tẹ fi ń gbọ́ wa.
1: Ọlọ́ bá wa ṣe o.
0: Àmì àmì.
1: Ẹ ṣe ọ̀dọ́ àpọ̀lú mi o. Ṣé ẹ rí ọ̀bẹ sọ́rọ̀ lẹ́yìn? Ọ̀rọ̀ tó dáa ni. Ṣé ẹ rí ìdí ni pé ṣé iṣẹ́ ọkùnrin bá kú? Mo rọ́pò sẹ́ pé ó ṣaláìsí ìyàwó dé wà láyé. So later, ìyàwó ẹ̀ ti try, ó ti ṣe ó ti ṣe ó ti ṣe gbàṣàwó. Ẹ jẹ́ pé àwọn èèyàn ló yà bá ìṣẹ̀pẹ́ kó lọ máa lò. Ọ̀pọ̀ ẹ̀ ará àdúgbò wá pe arábìnrin yẹn pé ọmọ kékeré sì ni ẹ̀. Ó ń pẹ́ àdágbàdá sọ̀. Kò ní dáa fún gbogbo àwọn try to look for someone. Níta ẹni àwọn pé ṣó tí wàá bójú mu ṣá ṣó wọn wá fọjọ́ àdá wọ̀ mí parágbèrè. Ìgbà ọlọ́kọ̀ ó sì kúná tó kún ìsìnkú lọ́dún mẹ́ta lọ. Jẹ́ ìfọwọ́ ṣe ń pè é ẹ̀rí àti máa pè é. Ní tèmi ò tí wàá wà advice o. Èmi láì kọ́ kọ́ ní báyìí máa rì. Tó bá máa fojú aṣẹ́wó wò ó. Pé ọkùnrin kan pè é. Ṣé wàá rí obìnrin yìí? Ó máa rẹ̀ wá o. Ọ̀bọ̀ ọkọ̀ ti ọkọ̀ ti jọ́nà ń pè. Tó èkó tuntun máa wà advice yìí pé máa láì fún báyìí máa rì. So because wọ́n ní fojú ọ̀dà wò ó. Wọ́n ní fojú ọ̀dà wò ó. Wọ́n ní fojú ọ̀dà wò ó. Wọ́n tó bá ti rí arábìnrin yìí. Ó máa bẹ́ ọkùnrin mẹ́fà ti ṣe léde. So irú ìbá yẹn ń kọ́. So èmi máa ń láì fún advice. Máa láì fún máa rí ìṣúná báyìí máa rí ìṣàmà. Tó bá fọ́ọ́ jẹ́pọ̀ ọkùnrin ni ṣẹ́rọ́kùnrin àwọn míì wáṣẹ́ pé mo lè máa dúró. So ó máa ń dá gbà míì tó bá ní pé àwọn tíjọ́ náà ní pè. Tó bá ti lo bí ọdún méjì nẹ́sìn kan máa rí kọ́ rí máa rí. Bẹ́ẹ̀ so big deal on you. So ọ̀rọ̀ mi yẹn máa.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ẹyin o ibi tí mo fẹ́ ká àdírẹ́sì gangan nírọ̀lẹ́ ẹ̀ tè ni a ti ń farabà ń fi ọ̀rọ̀ sí nítorí pé the stigmatization yẹn ti pọ̀ jù ojú àbùkù táwọn èèyàn fi ń wo àwọn tó jẹ́ pé nǹkan báyẹn ṣẹlẹ̀
3: sí. Wọ́n ní ṣó retí kọ́kọ́ ẹ̀kú tẹ́lẹ̀
0: ni. So ti yẹ yín pín mọ̀dà sọ̀rọ̀ kan pé bẹ́ẹ̀ láti rí àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣe pé nínú ìrìn àjò ìgbéyàwó wọn bóyá ìyàwó wọn lọ sinmi tí pàápàá jùlọ ọkùnrin a sì mọ pé wọn lè kọ̀ntínú iṣẹ́ ìránṣẹ́ láì má jẹ́ pé wọ́n rí olùrànlọ́wọ́ kan lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n pín mọ̀dà èmi ti rí obìnrin tó ṣe pé ìránṣẹ́ ọlọ́run ni tó jẹ́ pé nígbà ìwé gan ni ọkọ rẹ̀ ó sì ti gbaṣẹ́ ìránṣẹ́ ọlọ́run nígbà ìwé ni ọkọ wọn ti ṣaláìsí dè ní eléyìí bá ti ń sọ̀rọ̀ wọ́n sì mára dúró. Òfin tó de bá ọkùnrin ni pẹ̀lú ẹ̀sìn kí ló dé tí ò fi de mọ̀mọ́.
2: Nǹkan tí mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní pé bí ọlọ́run ṣe ẹ̀dá ọkùnrin ó yàtọ̀ sí obìnrin.
0: Ṣé ẹ ní sùúrù bóyá kí n yànnà náà ṣe mọ̀ pé nínú ẹ̀sìn pàápàá jùlọ ní ẹ̀sìn christianity báyìí àbí christian bí ó bá jẹ́ pé ìyàwó ló kọ́kọ́ sin lọ síbi àgbáre tó lọ sinmi tí bàbá sì bẹ̀ láyé àwọn àgbà gan náà ti máa pé ẹja mú kọ́ hello ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ kúrò lẹ̀.
4: Títí Láyọ̀ ló ń pè láti Phoenix ní Arizona.
0: À ń gbọ́ yín ẹ ṣeun.
4: Yes. Ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn ó wà complicated. Èmi tí mi ń bá yín sọ̀rọ̀ ọmọ 38 years old ni mí. Ọkọ mi ti kú ní 2 years ago. Ó fi ọmọ mẹ́ta sílẹ̀. Ṣé ń gbọ́ mi? Náà Nàìjíríà yàtọ̀ sí ìlú táwa yìí. Ṣé rí ní Nàìjíríà ọkùnrin máa ń tò sí obìnrin á ń fún obìnrin lówó. Bọ̀ níbi táwa wà yìí àwa máa ń fi owó bẹ ọkùnrin kó wá bá a lájọṣepọ̀ ni. Ṣé ń gbọ́ mi? Ọkọ mi ìgbà tó ṣàìṣe sí táìmù yẹn jẹ́ táìmù ta ṣẹ̀ṣẹ̀ ra ilé bíìlì wa jẹ́ 70-30 òun ló ń ṣe 70-30 múmẹ́ǹtì tó ṣàìṣe ó ti pọ́dún méjì báyìí pẹ̀lú ọmọ mẹ́ta ọkùnrin kankan ò kẹnu sí mi at 38 even single lady gan rọ́kùnrin kọnu sí mi lóyìnbó ìkíní ogún ẹ máa jẹrọ mọ níbi ni I'm sorry to say that.
0: Kò yẹ ká sọ lórí ìfafẹ́fẹ́. Kò yẹ ká sọ.
4: I'm sorry. So kí ni mò ń tọ́ra ti sọ? Awátá wa ni bí ìyá ni obìnrin tó bá ti jẹ́ sínú ọ̀
3: ọkọ ẹ̀ bá kú
0: tó tètè

0: dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó sì fòǹtẹ̀ lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí wípé ohun tí àgbàlagbà ń rí lórí ìjókòó bí ọmọdé bá gun orí igi kò lè rí o. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò ní bí tàtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn iṣẹ́ àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà èwe, èyí tí ó jẹ́ kí ó gún régédò ní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè, ló ń wá sí etí gbọ́ yín láti kàn ní Wells Radio 89.3 FM, èyí nìkangá agbọ́nmágbẹ, èyí tí ó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò pàtàkì wa tòní. Ẹ máa gbọ́ ohun wọn láìpẹ́, ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, à ń bọ̀ ná, ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ dùn ilé kan sí.

àlékún ẹ̀kọ́ la tún ti rí kọ́ lónìí lórí ètò àgbàlódé. Ọ̀rọ̀ ìṣí títún ti jáde sí wa lónìí láti lè gbé ìgbé ayé tí ó yè kooro àti ìgbé ayé ìrọ̀rùn. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé tòní láti ẹnu bàbá wa Prince Solomon Adesanya Ayọ̀tọ́lá, tí wọ́n jẹ́ ẹni ọdún 84, èyí ni 83 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni, lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni, tàbí ọ̀nà tí a lè gbàgbé ìgbé ayé tí ó yè kooro láwùjọ. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ọlọgbọ́n ti jáde sí wa láti kọ́ ẹ̀kọ́ ká má ṣe yọlẹ. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa ore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ má gbàgbé o wípé tí ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá mọ̀mọ́ yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at World Radio 893. Lójú òpó ayélujára ti ìbádọ́rẹ̀, èyí ni Facebook at World Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.worldradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o. A ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run, ó dàbọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dà dàrìkiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́magbẹ́.

ekule lankara le eku erona lankerona eh se dada ni mo bayin lugo te ba tin gbo wa lowo lowo yi salafia ni mo bayin bi gege ba wa na se wa ni ni eh alafia na lo ma ma je ti wa lagbara olorun alafia wa de ni koni di fi afia lagbara se da eyi mo fi n wole ti mo fi n ki wa kabo sori eto fun ta sale yi eto onja ladun to jade ni koni west radio 89.3 fm pelu omo yin kan soso na ni aburo yin ololufe yin owo bu moye ife oluwa te tun mo si yeye oge yeye afeji soro yin na ni omo ti o weto ndan fine girl baby girl yin lori afefe lo ki yin kabo sori eto fun ta sale pe salafia ni mo ba yin bawo ni ise lataro gege be ni se je friday ini opin ose gbogbo idamu aye wa patapata lo ma dopin lagbara seda ani wa fi ose yi ani fi sasemo lagbara olorun a ma ma ri ojo kun ojo ninu ola ninu idera ninu alafia lojo wa lo ma le kan si lagbara olorun oba e kabo le kan si sori eto nja ladun eto to gba yiji eto to je pe ma ma gbo bayi inu ya de ma dun pe olorun o seun ti mo mo west radio niba ta si wa kale sori eto eto ti bere na niyan o abala kokoko la kokoko ma lo gege bi a se mo pe abala ojo oja na la kokoko ma kokoko te ko le leti ta ma kokoko lo ta ma lo soja lo ba wa ara gbogbo ta fe je ko sha sin ta nse tin se poja lati nra oja lati na gbogbo ta nje oja lati na gbogbo nkan ta mu oja na gan lati nra so ta nwo to tumo si pe gbogbo ta ba fe je ta fe lo ta fe mu oja na lati ma ara oja ko je wi pe in to ba ba lo lo ma ara bo wale in to ba fe na lo ma na ka si to ma ara wa ni ati oja eyi tumo si pe ojo oja ta wa lo yi in ta wa fe lo ra loju oja a fe ra ta fe se a fe ra ta fe fi toju ara wa I ta wa n ba lo sojo oja fun tose niyan olorun seun nitori ni gbogbo gba o ye ka ma dupe alafia atako ti e ni se ba wa la joko yi san feti le ko tan gbo on tun jade ninu ero agbagbe ope na lo to sin eni ti o dupe ori ana ko le rore tutun to nbo lo na ko le ri gba fun de yi mo ro wa je ka mo ba se ma dupe ni gbogbo gba lo to owo le ma si lo to aso pupo le ma si lo to a le ma ni bata lori sirisi sugbo oko soso ta ni yi millions ko le ra iyen ni alafia ta nlo yi sẹ̀rí àlàáfíà tá ń lò yìí ó kọjá ohun tá a lè fi ẹgbẹgbẹ̀rún owó àbí millions àbí ọyẹ́kíyẹ yòówù tá a lè ní account kò lè ra àlàáfíà àlàáfíà tá a wá ní ta rí gbà lọ́fẹ̀ẹ́ ló fò yìí ẹ jẹ́ ká máa dúpẹ́ fóònù nìkan lọ́tọ̀ torí mímọ̀ ṣe wá kọ́ ọ àánú òun la rí gbà àánú la fi rí àlàáfíà tá a ń lò yìí la fi rí gbà ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ọdún yìí tí wọn ò sí mọ́ ọpọ latujọ nlo lo yi to je pe anu na lo tun ma tu fi da won si e saje ka ma bere fun anu ni bayi ti eya ti wa so gugu awon nkan won itan asiko ti to fun wa lati wa wonu moto lo si arin oja ka lo round ta fe fi setoju ara wa fun tose yi e mo pe itoju ara gangan ni koko bepo ba won tabara lafia a ma ma ma ri nkan lo bo se ka fese gbirin ajo die ka fi wo moto die àlàáfíà ló sọ̀rọ̀ o tó ń jẹ́ bá wọn tabala àlàáfíà bó ṣe gàrí a máa mú táṣọ bá wọn tabala àlàáfíà a máa lọ́ra tán ti lò tán ń pè ní bẹ̀rẹ̀ kó mú gbogbo ẹ̀ ló dúró lórí àlàáfíà gbogbo àwa ta wá ní àlàáfíà báyìí ọlọ́run ò ní sọ àlàáfíà wa di fíafíà lágbára ọlọ́run ọba ó yà ẹ jẹ́ ká lọ ẹ má dà mí dà ẹ sì mí lọ sójú ọjà kajọ lọ rántí afẹ́ fi ṣètọ́jú ara wa lójú ọjà fún tọ́sẹ̀ yìí ní school.

Ẹ káàbọ̀ padà sórí ètò oúnjẹ aládùn tó ń jáde nìkan ní West Radio 89.3 FM. Ní báyìí ta ti wá kalẹ̀ báyìí sínú ilé ìdáná wa. Gbogbo apáta ni mo máa ń sọ wípé ta bá ti fẹ́ wọlé ìdáná wa, ẹ jẹ́ ká rí dájú pé à ń tún ilé ìdáná wa ṣe dáadáa. Gbogbo ohun tó bá yẹ ká tọ́jú nílé ìdáná wa, ẹ jẹ́ ká tọ́jú ẹ̀. Ẹ má jẹ́ ká ya ọ̀bùn, ẹ jẹ́ má jẹ́ ká ya ọ̀bùn rárá. Ọ̀bùn yẹ àwa obìnrin tó bá yẹ pé àfinjú ni wá. Ẹ jẹ́ ká rí dájú wípé gbogbo ilé ìdáná wa là ń tọ́jú lẹ́sẹsẹ tí ò sí ìdọ̀tí kankan níbẹ̀. Ta bá dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa dáná wa yìí, àwọn abọ́ wa ta ti fọ̀ tó ti wà ní fífọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ ká rí dájú pé a tún tún wọn fọ̀ padà. Ẹ má ní pé a ti fọ̀ wọ́n tẹ́lẹ̀, ṣé wàá tún kan dandan ká tún wá tún wọn fọ̀ ni? Ẹ jẹ́ ká tún àwọn abọ́ wa ká tún wọn fọ̀, torí ìgbà ta fi fọ̀ wọ́n yẹn wọ́n ti padà dọ̀tí. Ẹ jẹ́ ká tún wọn fọ̀, ẹ má jẹ́ kó ro wá lójú. Nígbà ta bá fi fọ̀ wọ́n tán yẹn, ẹ jẹ́ ká gbé pọ́ọ̀tù wa ká gbé síta, ká bẹ̀rẹ̀ sí ni máa pèlo ohun tí a fẹ́ sè. Oúnjẹ wo la fẹ́ kọ́ wa bá ṣe ń sè ní àṣálẹ́ ìní yìí? A fẹ́ kọ́ wa bá ṣe ń se ẹ̀wà gànyìn, ẹ̀wà gànyìn tí gbogbo wa mọ̀ sí oúnjẹ ìbejì. Oúnjẹ ìbejì, ẹ̀yin èjìrẹ́ nílé mo kìyàn èjìrẹ́ ara ìsokùn ẹ̀dùjọbí. Ẹ̀yin ọmọ agbórí igi rete rete, ọkàn ni ǹbá bí, èjì ló wọlé tọ̀mí wá. Ọmọ tó wọlé alákìsà tó sọ wọn dùn ní gbaṣọ. Ẹ̀yin ni mò ń kí, ẹ̀yin ni mò ń gẹ̀. Oúnjẹ yín náà la fẹ́ kọ́ àwọn màmá nílé lénìí yìí. Gbogbo ẹ̀yin ìyá ìjìrẹ́, ẹ̀kọ́ bẹ ṣe máa se ẹ̀wà gànyìn fún àwọn ìjìrẹ́ yín nílé. Nítorí pé kí ni oúnjẹ wọn ni? Oúnjẹ wọn ni ẹ má fi dùn wọ́n. Kó ṣe àwọn ìjìrẹ́ nìkan ló lè jẹ oúnjẹ yìí o, àwa ordinary person náà lè jẹ́. Kò ń ṣe oúnjẹ tó jẹ́ èèwọ̀ fún wa láti jẹ. Kí làwọn kan ta máa wá sílẹ̀ fún ẹ̀wà gànyìn wa yìí? Ẹ jẹ́ ká wá ẹ̀wà sílẹ̀. Èyíkéyìí nínú ẹ̀wà la lè lò fún ẹ̀wà gànyìn. A lè lo ẹwà funfun, a dẹ̀ lè lo ẹwà pupa. Ẹ ṣáà jẹ́ ká rí dájú pé ẹwà ni. Lẹ́yìn ìgbà tá bá ti ṣe ẹ̀wà wa ìtán, ẹ jẹ́ ká gbé kaná. Ẹ jẹ́ ká se ẹ̀wà wa yìí lórí iná kó rọ̀ dáadáa, kó fọ́ pẹ̀lú iyọ̀ àti àlùbọ́sà nìkan náà la máa fi ń se ẹ̀wà gan yìí. Lẹ́yìn ìgbà tá bá ti se ẹ̀wà wa yìí tó ti fọ́, tó ti rọ̀ dáadáa tán, ẹ jẹ́ ká sọ kalẹ̀, ká bẹ̀rẹ̀ sí ni máa pèlo ata tá a fẹ́ fi jẹ ẹ̀wà gan yìí wa. Irú ata wo gan la máa ń lò fún ẹ̀wà gan yìí gan? A máa ń lo ata rodo, a máa ń lo ata tàtàsé, a máa ń lo ata báwà. A lè fi dín ata ẹ̀wà gànyìn wa, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ó dá ká lo ata gbígbẹ láti lè fún wa ní ẹ̀wà tí a fẹ́ kí ata wa kó mú jáde, láti lè fún wa ní ẹ̀wà. Ṣùgbọ́n tábà sí níbi tá a ti lè ra ata gbígbẹ, bóyá ìlú táwa wà kò sàǹfààní ẹ̀, kò pọ́ dandan o. Ẹ ṣáà jẹ́ ká wá ata rodo sílẹ̀, ẹ jẹ́ ká wá tàtà sí, ẹ jẹ́ ká wá báwà ká wà sílẹ̀, ẹ jẹ́ ká ra wọ̀n wálé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Ẹ jẹ́ ká ra edé sibọ̀, edé tán ti lọ̀ ní páúdà. Ẹ jẹ́ ká ra pọ̀nmọ́ sibọ̀, ẹja yíyan, ẹ jẹ́ ká ra sibọ̀. Lẹ́yìn tá a bá ti ra àwọn nǹkan wọ̀nyí tán, ẹ jẹ́ ká kó wọn wálé. Epo wa, ẹ jẹ́ kó wà nílẹ̀. Ẹ jẹ́ ká kó ata wa sínú blender wa, ẹ jẹ́ ká lọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Tó bá jẹ́ pé ata gbígbẹ làwa fẹ́ fi dín ata ẹ̀wà gan wa, ìyẹn ata ṣọ̀bọ̀ gbígbẹ, ẹ jẹ́ ká lọ̀ nínú blender wa kó kúnná dáadáa. Lẹ́yìn tá a bá ti lọ̀ tán tó ti kúnná, ẹ jẹ́ kí a gbé wọn sí ẹ̀gbẹ́ kan. Lẹ́yìn tá a ti gbé sí ẹ̀gbẹ́ kan, ìtókàn ni kábẹ̀rẹ̀ sí ni máa pèlò ohun tá a fẹ́ fi ṣe ẹ̀wà gànyìn wa yìí. Ní tó wá kàn ní ẹja wa ta tìrà díẹ̀, má gbàgbé mo sọ fún wa wípé gbogbo ìgbà tá a bá fẹ́ lo ẹja yíyan wa, ẹ ká rí dájú pé a fi omi gbóná, a fi fọ ẹja wa yìí. Omi gbóná ni ká fi máa fọ ẹja wa tó bá ti jẹja yíyan, torí àwọn nǹkan tí wọ́n fi pèlú ẹ̀ tán fi yán àwọn èéfín, àwọn iná tí wọ́n fi yán yìí kó lè ṣàn wọ́n dànù pátápátá. Lẹ́yìn tá a bá ti ṣan ẹja wa ìtọ́ pẹ̀lú omi tí ó warm, pọnmọ́ wa, ẹ jẹ́ ká fọ̀ ọ́ tinú síta, ká fọ̀ kó mọ́ dáadáa. Lẹ́yìn ìgbà tá a bá ti ṣe yìí tán, ẹ jẹ́ ká kó pọnmọ́ wa ìsábọ̀ kan lọ́tọ̀. Ẹja wa, ẹ jẹ́ ká ya gbogbo egungun ẹ̀ kúrò, ká ṣàyàn ẹ̀ sí ike kan lọ́tọ̀. Ata wa a ti lọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà, ìyẹn náà ti dúró sí ọ̀tọ̀. Ohun tó kàn ní epo àti bí ẹ̀ náà sí ẹgbẹ́ kan. Edé wa ń kọ́ tí wọ́n ti lọ̀ ní ìyẹ̀fun àti bí ẹ̀ náà sí ẹgbẹ́ kan. Ẹ jẹ́ kí yẹn dá dúró sí ẹgbẹ́ kan bẹ́yẹn. Ohun tó kàn ní ká gbé epo wa kaná. Lẹ́yìn ìgbà tá a ti ṣẹ̀wá wa yìí tó ti jiná tán nìyẹn o. Epo wa yẹn jẹ́ ká gbé kaná. Tá a bá ti wá gbé epo wa yẹn kaná tán, ẹ jẹ́ kó rọra gbóná ní ìwọ̀nba fẹ́ẹ́rẹ́fẹ́ ni o. Tó bá ti gbóná tán fẹ́ẹ́rẹ́fẹ́ tán, ẹ jẹ́ ká da àlùbọ́sà wa tá a ti slice lẹ̀, ẹ jẹ́ ká dà sínú epo yìí. Lẹ́yìn tá a ti da àlùbọ́sà wa yìí sí tán, ẹja wa ta ti fọ̀ ta ti ya, ẹ jẹ́ ká dà sí epo yìí ká rọra fi síbi wa ká fi rò ó pọ̀. A dàbí pàtà rọra ń yí nínú epo yẹn pa fẹ́ fry ẹ̀ díẹ̀, ṣùgbọ́n a dín. Lẹ́yìn ìgbà tá a ti fi síbi yí pọ̀tọ̀ nínú epo ìtán, èyí tó kàn ní ká da ata wa ta lọ̀ tán nínú blender yìí, ká dà sínú epo pupa wa yìí. Tá a bá ti wá dà sínú epo pupa wa yìí kọ́, èyí tó wá kàn ní pọ̀nmọ́ wa ta ti fọ̀ tó ti mọ́, ẹ jẹ́ ká kó sí. Mágí wa, ẹ jẹ́ ká fi sí ní ìwọ̀nba.
iyo wa e je ka fi si ni won ba eh eh nigba ta wa si fa mo e je ston de ka to wo kari pe o ti mu tense ta fe o ti mu jade daada nigba ta ba ti din atawa e je ka ri pe ata ya din o kon sha ta ta man ko ju din o a ma din atawa yi o ma gbe epo ma jade lori e daada to je pa wa gan ma ni ah ata ni mo din bo se fine a ma din ti o ni so mi kokan be tori ata e wa gan yin ko ki sata to je pa ma de to ma san to mi a ma sun ni egbe rara o a ma din to ma gbe koda didi ta ma din gan a ti fa ma mu oju dudu jade bi pa ti ko fe ma jona sugbon ma je ko jona o in ti mo try lati so ni wi pe a ma din o ma gbe dada to je pe gbogbo epo yen epo lo ma ko to ma din ata yin te ma ri pe ah epo lo din ata yin

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́. Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfetiwà gbé tiyín lárugẹ, owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o, ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì, ilé funfun pẹ̀lú àwọ̀ búlù, West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà. Jésù ló sọ pé ẹ jáde lọ sínú.

Are Bola Tinubu ti fi idi oro mule wipe agbesumo mi ti oruko re nje Abu Bilal Al-Manuki ti won tun mo si Abu Manuki ni won ti ran lo orun apapandoro leyin ti ile ise ologun ti orilede America ati ti orilede Nigeria se ikolu si ibubare mojumo oni ile ilo jeyo ninu iwe kan ti are bu owo lu loni ibi to tin lu ikolu ohun logo enu gege bi esi ise alagbara to waye laarin orilede Nigeria ati orilede America ewe ile ise ologun won ti tako oro kan to nje ran iran wi pe won ti fi igba kan pa ogbontarigi agbesumo mi ohun ni odun 2024 alaye ohun lo jeyo leyin ti iroyin bere si ni jaro lori ero aye lo jara wi pe won ti fi igba kan pa ogbeni ohun o wa kede wipe bi o ti le je wipe won ti fi igba kan kede wipe awon ologun ti pari ni ilu Kaduna iwadi fi han wipe asise ni bi won se kede wipe awon ti fi igba kan pari wipe ikolu ti awon se ni akoko yi lo je abo iwadi eleyi to ti bere lati odun 2025 ilé-iṣẹ́ ààrẹ ilé asòfin àgbà ló ti tako fọ́nrán kan tí ààrẹ ilé asòfin àgbà Godswill Akpabio ti ń halẹ̀ mọ́ àwọn ará òkè ọ̀yà wípé ó di dandan kí wọ́n ṣe àtìlẹyìn fún ààrẹ Bola Tinubu tàbí kí wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Ilé-iṣẹ́ ààrẹ ilé asòfin wá rọ àwọn ilé-iṣẹ́ agbófinró láti tọpinpin fọ́nrán ọ̀hún kí wọ́n sì sọ fún àwọn tí wọ́n wà ní ìdí rẹ̀ láti fi ẹ̀rí hàn. Ọ̀rọ̀ ilé-iṣẹ́ ààrẹ ilé asòfin àgbà ọ̀hún náà ni àrígbọ láti ẹnu ìkan nínú àwọn olùbádámọ̀ràn ààrẹ ilé asòfin àgbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Malam Jibril Lawal Tafida.

Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti jẹ́ẹ̀jẹ́ àtìlẹyìn fún ẹ̀ka tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Violent Crime Response Unit ìyẹn VCRU wípé òun yóò máa ṣe àtìlẹyìn gbogbo ìgbà fún wọn lójúpọ̀nà bí wọ́n ṣe máa jẹ́ kí ètò ààbò kó gbópọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ní àkókò tó ń sọ̀rọ̀ ní ọgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ló sọ wípé ìdásílẹ̀ ẹ̀ka ọ̀hún jẹ́ ohun àjọmọ̀ gbogbo àwọn adarí ìpínlẹ̀ ọ̀hún àti àwọn elétò ààbò lórí bí wọ́n ṣe máa jẹ́ kí ètò ààbò dúró re. Ìròyìn fi tó wa létí wípé gómìnà ló sọ eléyìí ní àkókò tí kò pẹ́ sí ìgbà tí àwọn ọ̀báyéjẹ́ kan tí wọ́n lọ kọlu àwọn ilé ẹ̀kọ́ kan ní ìjọba ìbílẹ̀ Oríire nínú ìpínlẹ̀ ọ̀hún.

ẹgbẹ́ òṣèlú APC ti kéde orúkọ àwọn tó ń díje sí ipò aṣojú sòfin tí wọn kò wẹ̀ èèyàn kankan káàkiri àwọn ìpínlẹ̀ mélòó kan bíi Bauchi, Ebonyi, Kogi àti Rivers. Felix Mokwa, alūkkóró ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó bu ọwọ́ lu ìkéde ọ̀hún ló sọ wípé wọn kò wẹ̀ èèyàn kankan lẹ́yìn tí ẹgbẹ́ ọ̀hún ṣe àyẹ̀wò fún wọn. Ní àkótán kéde wípé ètò ọ̀hún wà ní ìbámu pẹ̀lú ìlànà títí ẹgbẹ́. Ìròyìn lẹ́wà fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ. Àmọ́ kí a tó mú ìròyìn ọ̀hún wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i.

Ààrẹ Bọ́lá Tinubu ló jẹ́rìí sí pé wọ́n ti ṣe ikú pa ọ̀gá àgbà Agbésùnmọ̀mí kan lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní agbègbè Lake Charles náà ni wọ́n ti ṣe ìkọlù ọ̀hún. Ààrẹ ilé aṣòfin ló tako fọ́nrán kan tí wọ́n ti sọ pé ó ń halẹ̀ mọ́ àwọn ará òkè ọya wípé dandan ni kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu ní ètò ìdìbò ọdún 2027. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló jẹ́ àtìlẹ́yìn tó ṣe pàtàkì fún àwọn ọlọ́pàá àti àwọn elétò ààbò káàkiri lẹ́yìn ìkọlù tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìbáṣepọ̀ Báńkì Àgbáyé àti àjọ IFC ló ti ní àwọn yóò jẹ́ kí ìlú Ìbàdàn jẹ àǹfààní ìdàgbàsókè tí ó ní ìtumọ̀. Kúnlé Olówú ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò ojú òpó ayélujára wa gbogbo ìyẹn àti World Radio 893 FM fanpage tàbí www.worldradio893.com. Mo dúpẹ́ ọlásánní ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín. Oorun ayọ̀ láòsùn.

ṣe mọ̀ pé tó bá ti ń já wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń ṣe wẹ́nìwẹ́nìwẹ́nì. Oh my God. Kíni àwọn tó ti ṣẹlẹ̀ nìyẹn, ẹ jẹ́ pé tó ti rí bá a ṣe fẹ́ kó rí o. Ẹ sì mọ̀ pé wọ́n ní bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí tó bá ti rí bá a ṣe fẹ́ kó rí kí ló kù bí ò sí ká máa dúpẹ́. Ọ̀rọ̀ Demina ní yọ̀ sí.

0: Adeniyi Folaji o za n dabo ni love and like, love and like, o tun share ni sole. Ẹgbẹ́ kí ló ní táwọn ọmọ òkọ́ṣẹ́ mọ́? Èyí tẹ̀ ń bẹ lágun fẹ́ sùgbọ́n yìí náà lè fi èrò ọkàn yín ẹ lè fi sí agbọ̀n Facebook káàkà káwọn èèyàn gbọ́. Wọn kọ́ṣẹ́ mọ́ ìwọ̀nba àwọn èyí tí ń kọ́ṣẹ́. Wọ́n ní bí máa jẹ súkẹ́súkẹ́ bí oṣù mẹ́fà ọdún kan tí wọn ò rí kówó gìrìgìrì mọ́ wá. Wọ́n ní à ń lọ bí àwọn ṣẹ́ kọ́yákọ́yá kíákíá tí wọ́n lè forí kọ́ farapa níbẹ̀ kí ló dé. Àwọn ṣe wòlé ẹ̀ ráwọn tí ń kọ mọ́. Mo sọ̀rọ̀ nípasẹ̀ àwọn bàbá aláàgo àwọn Ristwari Piara Goldsmith Blacksmith. Ẹ̀yin náà gbọ́ tí bàbá àti ẹ̀bọ́ wa sọ̀rọ̀ láti apẹtẹ. Wọ́n ní pàápàá jùlọ wọ́n ní kò sọ́mọ tẹ́ ẹ lè rí tó lè lóhùn bá mi iṣẹ́ ẹran àpáta mo fẹ́ kọ́. Wọ́n ní wọn ò ní fẹ́ kọ́ pé àyàfọ́ ọmọ tó yẹ pé bàbá rẹ̀ ń ṣiṣẹ́ yẹn. Àwọn ní máa ń easy fún jù láti ṣe kí ni tàbí wọ́n jọ súnmọ́ra wọn nú ẹbí pé wọ́n á máa fojú ṣiṣẹ́ ìdíẹ̀díẹ̀ o. Ó sì ṣe dáadáa ń bẹ̀. Ọ̀rẹ́ mi Gbẹ̀ngàn ọ̀tẹ́ ẹlẹ́ran ó ṣe dáadáa ó tún ṣe dáadáa lọ́wọ́ tí ẹ ò ní ta láéláé. Kí ló dé? Wọ́n láwọn èèyàn fẹ́ wọn ìfẹ́ débẹ̀ náà mọ̀. Lérò ọmọ tí ó fi inú fídọ̀ ní ìwé kápẹ́ntà mo fẹ́ kọ́. Pé wọ́n fẹ́ kọ́ sí kápẹ́ntà mọ́. Bricklayer wọ́n fẹ́ kọ́ mọ́. Mẹkáníìkì wọ́n fẹ́ kọ́ mọ́. Ẹ wo àwọn sẹ́yìn lọ bẹ́ẹ̀. Ẹ wo sẹ́kan àwọn tí máa tún kábúrétọ̀ ṣe lára mọ́tò. Ṣé láyínì ìṣẹ́gbẹ́ ogun mọ́tò ti bẹ́ẹ̀ di ọtomátíìkì? Mọ́tò mélòó ni ń lo kábúrétọ̀ mọ́? Ṣùgbọ́n àwọn tí ń lo kábúrétọ̀ náà wà. Ṣùgbọ́n mo wo lẹ́ẹ̀rí tó lè finú fídọ̀ lọ́bẹ̀. Báwọn tiẹ̀ ṣe mọ iṣẹ́ wọ́n gbà mí mọ́ pa mí lẹ́rìn ni. Nígbà bá wọn náà ń fẹ́ àwọn kinní jẹ́ẹ̀tì kan wọ́n á ṣojú báyìí bíi pákìn dọ̀ wọ́n ṣe aṣojú. Wọ́n mọ̀ fẹ́ wọ́n mọ̀ fi fẹ́tírín ojú. Wẹ́dẹ́ lẹ́yìn wẹ́mà lápáta iṣẹ́ ti ẹ̀nu yóò ṣe ojú kan báyìí yóò ra máa ṣe fẹ́tírín yóò fi máa wo ihò jẹ́ẹ̀tì. O lè sọ fún yín nìsí pé jẹ́ẹ̀tì kan nìsí 5,000 ni. Ṣé gbà wá mọ̀ ṣe tá àmọ̀ pa rẹ̀? Àwọn òsì mọ́ bá ṣe paná ojú kan sáà ní ra jẹ́ẹ̀tì. Kọ́lọ̀ ó sàánú wa. Ọ̀ya, àwọn nọ́mbà tẹ́ pẹ̀ sí wọlé ni mo ti gbá sí aláyẹn 0916893100 0916893100 tàbí 0915333-4893 tàbí 0913333-3893. Orí abala àkọ́kọ́ náà ni mo wà lórí ètò mùkúlùmùkẹ́ weekend special. Abala àkọ́kọ́ tí mo pè ní abala àtúkẹ́. Ẹlẹ́kẹ̀ẹ́lẹ́ ó mùkúlù.
1: Ó mùkẹ́ gẹ́ o, ẹlẹ́kẹ̀ẹ́lẹ́.
0: Ẹ ti wọlé orúkọ yín àtàdúgbò tí a ti pè é.
1: Orúkọ mi ni Mika Jelil láti odò ọ̀nà Eléwé.
0: Bàbá wa Jelil Abdul-Jelil láti odò ọ̀nà Eléwé. Àbí Àṣàbùdù ń bi ti yín?
1: Abdul-Jelil ẹgbà tán yẹnyẹ.
0: Tán gbọdọgbọdọ 100 ni o. Ó yà iṣẹ́ wo lẹ̀yìn gangan ṣe?
1: Èmi a mọ iṣẹ́ ẹni tó ń kun lélè mi ṣe.
0: Péńtà lẹ́yìn ṣé wọ́n ń kọ́ṣẹ́ ẹyin yẹn mọ́ sáà mọ́ pọ̀ níbẹ̀ bíi ti jọ̀hún?
1: Pọ̀ sáà máa ti ń fi bẹ́ẹ̀ kọ́ mọ́.
0: Kí ló dé? Kí ni ìṣàkúntẹ́ rí?
1: Gbogbo sẹ́ni ayé ti di ayé ìkanjú báyìí.
0: Lórí fast lane láwà.
1: Bẹ́ẹ̀ ni express yẹn 4-day ni gbogbo àwọn ọmọ wà báyìí.
0: 4-lane lórí express lápá àlàáfíà.
1: Bẹ́ẹ̀ ni ipò tí à ń bára wa ní ìsìnkọ́lọ̀ ṣàánú ni. Kéèjì tọmọ wà ní ìsìn tí ó fi gbé mọ́tò wà ká bàbá rẹ̀ mọ́dé. Bàbá gan tó bá ra mọ́tò ń gbà náà yóò lọ gbé pamọ́
0: ni. Ní ọjọ́ orí táwọn ọmọ fi ń ra mọ́tò ń sìn.
1: Bẹ́ẹ̀
0: ni orí tọ́ Ọya ẹwẹ kíní rẹ̀ bù sẹ́nu ẹ tú sí.
1: Bẹ́ẹ̀ni ọmọ 17 years yóò gbé Range Rover Sport wá wá dé fún ìyá rẹ̀ àbí àbẹ yóò rẹ pé ó rà ibo ni ó ti lówó.
0: Wọ́n dẹ̀ mọ́ sórí ire.
1: Ibo ni ó ti lówó.
0: Nírú ayé láyé John tó bá rí bẹ́ẹ̀ irúfẹ́ éèjì yẹn àwọn ọmọ wọn mọ̀ sá kì í sápamọ́ ni wọ́n fẹ́ kọ́lé gan.
1: Bàbá gan àti pé ṣe rí ayé ìsìn. Àwọn ọ̀dọ́ sìn wọ́n pọ́n à ń kánjú gan nǹkan tá à ń kó mọ́ra wọn ń pọ̀.
0: Ayé ń kánjú gan.
1: Bẹ́ẹ̀ ni a fẹ́ ràn mọ́ léèwé, a fẹ́ kọ́lé, a fẹ́ tún ra gbá, a fẹ́ ràwọ́, a fẹ́ ṣe gbá at the same time. Ṣé báwo àwọn bàbá wa ń gbà náà? Ìjọ ọ̀bà ti fàárí yóò ṣe fàárí kò ní di bẹ́ẹ̀ tọ́ máa pọ̀ kò ní sọ́kàn jù à.
0: Bẹ́ẹ̀ni.
1: So ìdí ọba ìjẹ́ pọ́ ọmọ ní ọba tọ́ ẹ̀ ní rí kọ́ kọ́lé méjì mẹ́ta mẹ́rin márùn kan.
0: Ẹyọ kan péré tó bá kọ́. ile alabara
1: be ni
0: ati pe ba pa julo ni nigba yen ile ti baba baba won ba ko kaanu lati wo won ba wa ibe ni nkan ko to ra ma so mo ti won ma join mo
1: ibe ni ko so kan ju a ko si pe
0: sugbon ni sin dale mo la wa kaluku be dale mo
1: be ni wo fe tan bo ise ti mo mo ka won yo fi be tun ba ma ko rara rara ni sin ni agbede
0: won ko agbede mo
1: atawon to hun ofi
0: ofi
1: ah ofi be ori se ti anti mi ko ngba ta wa si wa keke nu won ni fe lo ko se ahun ofi
0: ahun ofi ah be ben
1: oloba
0: oloba se lori ba tin fe he o ga o o ga o oya oya esiba esiba esiba
2: o fere gege iwe du la o ma lo ainde agba je la lo o fere gege iwe du la o ma lo irawe igbe bi o le ko suna o
0: o fere gege iwe du la ma lo ona la ngbo yi o ni kokan ejeji ya won di pataki tawon eyan ti won fi fe ko se mo gbogbo seni sin o ti di pe en tin se na ni awon se kan de n beto pe ko se da se
3: o mo kunu
0: o mu kenge bo ka le mo mi
3: e ka le pe eto
0: to ori eto le bo
3: si aye ogba
0: ami ami
3: awon bo le fe ko se mo
0: ko ti ri
3: eh ye ti an ba je le je wa ko se mo
0: ewo ni
3: ko di gbe mu ka ta lo fóònù ti tẹ̀ ní ràì.
0: Fóònù ti tẹ̀ ní sẹ́ wọn báyìí.
3: Ìní sẹ́ wọn o.
0: So kò sí ọmọkọ́mọ kankan tó fẹ́ máa kọ́sẹ́ mọ́ máa ṣe wàhálà báyìí.
3: Àti àpò òbí tó bá mú wọn lọ́kùnkún dùn.
0: Òbí tó bá mú wọn lọ́kùnkún dùn. Èèyàn
3: tẹ̀lé wọn lọ tọ́nu àpò wọn lọ́sàn tó wọn láàárọ̀. Àtò ní bí ẹbí tẹ́ tó bá dènà.
0: Àfi bí wọ́n bá ní sẹ́ bí iṣẹ́ àfọ́rá bíi gbájú ẹ̀ kankan ló tún kù báyìí.
3: Mọ̀ kò sí ẹ ò ní dáàmú wọ́n ti báyé bí ó ti rọ́jú.
0: Ìmí inú wọn yóò gbàgbà yọ́ padà tí. Wọ́n ti
3: wọ́n ti wọ́n ò ní dáwọ́ ìdàgbọ́rọ̀ ló àdúrà ní ọkọ̀ ọmọ ọmọ tó.
0: Àmì ẹ̀ṣẹ̀ mọ́ àmì ẹ̀ṣẹ̀hùn ẹ̀ṣẹ̀hùn ẹ̀ṣẹ̀hùn. Ó ga o. Mo kí ẹ̀gbọ́n mi dáadáa lálẹ́ yìí balógun olúfọ̀kọ́. Mo kí yín lálẹ́ yìí o balógun fọ̀kọ́ mo kí wọn dáadáa. Àná wò wá kẹ́tẹ́kẹ́tẹ́. Ó yá gbé kínní wọn kè ẹjẹ́ á tún wo ìpè bíi méjì mẹ́ta. Balógun àmọ̀ sógun yá kò sógun kò sógun. Ọ̀rẹ́ mi Abdul Latif Ọmọbọ́lájọ́ Ọlábìyí láti ìlú Ṣẹ́yìn. Mo kí yín dáadáa lálẹ́ yìí àwọn náà wò wá kẹ́tẹ́kẹ́tẹ́ lágbọ̀n Facebook.

0: ọ̀tá òní yọ̀ wá káwa náà mọ́ yọra wa o ọ̀tá ọ̀tá ẹrù ọ̀tá èsè téèyàn máa dì í fúfúyẹ́ ẹ di ẹrù ọ̀tá tí ó wúwo rinrinrin ni bí ẹrù ìbànújẹ́ ẹ gbé lẹ̀ fún tó bá ti lè dé kọ́nà wọ́gbé ọ̀rọ̀ ọ̀tá kọjá téèyàn máa mú níbi tí o ẹni ó fẹ́ ba tiẹ̀ jẹ́ àtọ̀ wá ni ọlọ́run ọ̀dà ọlọ́run ọ̀dà tòótọ́ o ṣùgbọ́n kí ọlọ́run ó tó mólè ó tútù tí mo mú aláṣọ o àwọn ọ̀tá ọmọ àdìmọ́ jẹ́ ni gbèrú àwọn tí èfẹ́ kéèyàn tẹ̀síwájú àwọn tí mo fani lọ́wọ́ lẹ̀ ìrìn àjò kíákíá àwọn tí mo sọ di ìrìn àjò ọjọ́ pípẹ́ àwọn là ń pè ní ọ̀tá kò sí ọ̀nà tí ọ̀tá ò lè gbà yọ èèyàn a máa fẹ́ ìyàwó rẹ̀ ẹ̀tí ó jẹ́ ọ̀tá lọ́fẹ́ tí ó fẹ́ ọ̀tá níyàwó èèyàn a máa ní ọ̀tá ní ọkọ ọlọ́run mọ̀já bí ọmọ lọ́tà mọ̀já bí ọ̀tá lọ́mọ ọmọ a máa jọ́ta fóbi òbí kan máa jẹ́ ọ̀tá fọmọ nígbà mìíràn nídìí èyí gbogbo ohun tí jẹ mọ́ ọ̀tá pátá láyé kéèyàn ó fi bú ni bẹ́ẹ̀ yẹn bá sì ti di ẹrù wọn mọ́ dì fúyẹ́ di ẹrù ọ̀tá kó wúwo nígbà bá rúurú tọ́rùn wọ̀ bẹ́ẹ̀ yóò fi ẹlẹ̀ yóò jọra yè ṣe tiẹ̀ pápá jùlọ nígbà mi àwọn èèyàn àtúnṣọ wá ni ọ̀tá èèyàn kinní kan ọ̀tá mi kò ní kú kò ní rùn lójú ayé mi báyìí lójú ayé rẹ kí n máa ṣe rere mu ọ̀tá ló ọ̀rọ̀ ọ̀tá ló mú bí tí. ẹ mọ̀ pé kèé rẹ ọ̀tá ni ọ̀tá èé dúró tí wọ́n bá yàn fà á wọ́n èé dúró àsìkò tó bá rẹ ìwọ sí ọ̀tá tó ṣẹ̀ṣẹ̀ pààrọ̀ gíà ni àsìkò tó o bá lóo sinmi pé ọlọ́run ọ̀dà sí àwọn èèyàn ọ̀tá èé dúró o ọ̀tá máa tẹsẹ̀ mọ́rin máa múra ṣiṣẹ́ ti ẹ̀ ni torí pé tí wọn ò bá ti yà chiefu tí wọ́n dojúkọ ọ̀tá yìí sẹ́rí padà torí náà ni kéèyàn ń mú tọ̀tá rẹ̀ mú ní kokoko wọ́n sì á máa yẹle kokoko báyìí mú o ọ̀tá yìí gbà o àdúrà pé kéèyàn wá máa lójú ayé ọ̀tá mi báyìí kí n máa ṣe rere bí ọba ní gbáyé wàhálà tiẹ̀ nìyẹn jẹ́ ọmọ ọba tiẹ̀ lọ o mọ́ fi agídí mú ọ̀tá lẹ o jẹ́ ọ lọ ṣe rí yorùbá wọn ni mo jòògùn mo pọ̀ a lè fi wẹ́n tí ò jẹ́ rárá kéèyàn má rẹ̀ ni dààmú rẹ̀ àbí kán dààmú èèyàn kéèyàn padà gbà sinmi tótálè kó gbà sinmi fáínálè ó péjú ẹ máa lémi ẹ lé bá mi lọ o ẹ tó bá ní ẹ máa lémi ẹ lé bá mi kò ní kúrò lórí eré láíláí orí eré náà ni ó wà lóòótọ́ mo ò ní bá ẹ ṣùgbọ́n ọkàn rẹ ò ní balẹ̀ orí kìràkìtà tó ń wò fẹ̀tòfẹ̀tò kọ́ ọmọ fẹsẹ̀ kọ́ kọ́ ọmọ kọlu nǹkan níwájú kí wọ́n mọ̀ tó bá ẹ látẹ̀yìn ṣerú ẹ̀ wá dà ní ọ̀tá tí ọba dààyàn lágbonù ẹ ìjọba tiẹ̀ lọ ṣùgbọ́n la pè.
1: Àwọn tó bẹ̀rẹ̀ eré wa.
2: Ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùn-ún máre kó má ṣe dáwàá dábùkátà wa.

gbọ́ Facebook wa ń kí àwọn èèyàn wa bọ́ ṣe ń wọlé síbẹ̀. Jamiu Semiu Akin Ọlálẹ̀ yìí. Lamidi Mutiu Bàbá Ayọ̀ Oníbàtà Logun Pamọ́ kí ẹ dáadáa lálẹ́ yìí. Akinyin ẹ káàbọ̀ sórí ètò Mukulumuka Weekend Special ìkànnì Wash Radio 89.3 FM Lọ́lúyọ̀lé Mbàdàn. Ọyá orí abala kejì ni mo fẹ́ wọlé sí ṣùgbọ́n mo fẹ́ kí aago mẹ́wàá àbọ̀ kó lù kí n tó wá sí orí abala kejì lábala tá a pè ní abala gbàjáre. Gbàjáre wo ni wọ́n ké wá bọ́ a ní òní tí a sì pariwo ẹ̀ síta tó jẹ́ pé ẹ̀yàn orílẹ̀-èdè Nàìjíríà ẹ fún wa ní ọgbọ́n ìmọ̀ àtòye láti bẹ̀ pé báyìí ni ẹ ṣe báyìí ni kẹrin. Wọ́n ní àìpé àbíbò ní ọmọ wí wọ́n ní àìdákẹ́kọ̀ọ́ àìwòsàn dáràn àìsí ẹnìkan àìsí gbọ́n tán ẹjẹ́ ń gbé báhùn àìsí pọ̀ kágọ̀ ẹgẹ́ tiẹ̀ àìpọ̀ àgọ̀ sọ́lẹ̀.

0: olóòótọ́ yìí lẹ́ ní bẹ́ẹ̀ni. Yes, yes, yes, yes, jẹ́ kí aago ó kù ṣẹ́jú mẹ́ta tí kò mọ̀ lọ sí abala àgbàjarì lálẹ́
1: yìí.
0: Kí tálẹ̀ yìí gbàjarì kódà
1: ó pàdé rojọ́.
0: Àá sọ̀rọ̀ pẹ́.

to wọ́n mọ́ nàìjíríà ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí i lórí iye abala gbàjarè ní alẹ́ yìí arábìnrin kan ló ké gbàjarè kódà ọ̀rọ̀ ọ̀hún tẹ́ ẹ bá ń gbọ́ pé ó sọ sínú lẹ́nu ó buyọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún ni o ìwé yorùbá wọn ní ọgbọ́n ẹnìkan ò jọ ìmọ̀ràn ẹnìkan kò jọ bọ̀rọ̀bọ̀rọ̀ nínú ìmọ̀ràn tí àwa ti fún arábìnrin ọ̀hún ẹgbẹ́ nígbà míì èyí ó ti mọ̀ wò pé bọ́yá ẹni sùúrù náà ẹja gbọ̀n tí àwọn èèyàn ó tún wí àtàwọn tí ó tẹ àtẹ̀ránṣẹ́ sọwọ́ lórí fóònù àbí lórí ẹ̀rọ ayélujára ti facebook àtàwọn tí ó pè wọlé ìmọ̀ràn náà ni arábìnrin yẹn ni àwọn wọlé ọkọ gẹ́gẹ́ bí obìnrin ṣe wọlé ọkọ yẹn ní ọmọge àwọn délé ọkọ àwọn wọn ní ọdún kìíní aló ọdún kejì aló ọdún kẹta eré gbéyàwó àwọn retí títí kò sọmọ mo fẹ́ mọ̀ gé pété torí àkókò kò sọmọ ọ̀ndọ́dún kejì lọ ń bẹ ọdún kẹta kẹrin wọn náà mú bí ọdún márùn-ún jẹ ṣùgbọ́n nínú ìṣòro táwọn ní jù wọn ni ìyá ọkọ àwọn ìyá ọkọ ò ní gba ìyá tó fẹ́ gbé ọlọ́mọ kúlúńbù sẹ́yìn tí ò rí kódà bọ́lá ọmọ mi ti ń bímọ gan-an ẹyọ kẹ́hìn tí èbí wọn kan rí ò ní balẹ̀ ńbẹ̀ wọn ní gbogbo òrìn àjò pátá làwọn rìn àtàwọn ọkọ àwọn àtàwọn ìyá àtàn náà gbogbo ẹ eléèrè la eléèrè fira rí eléèrè busasẹ gbogbo ẹ eléèrè bọ́ọ̀ bá ti jíǹkùtù ẹ̀ kó tó báyọ̀ sọ̀rọ̀ ni kó gbé mu gbọ̀ngbọ̀n bọ́ọ̀ bá ti gbé mu gbọ̀ngbọ̀n tán súnmọ́ baálé rẹ síbẹ̀síbẹ̀ náà gbogbo ẹ wẹ́ ló ni ọdún márùn-ún sì pé ìyá ọkọ ń bá a fà burúkú bọ́dí ti oró nínú ilé nígbà ọyá ni ìyá bá rò pí tí ọkọ ọmọ tiẹ̀ mọ́ra wá o tó bá yẹ pé mi mọ dẹ̀dẹ̀ lé ọ lórí tí mo sì fún ọ ní oúnjẹ ọmọ àyà mi yìí mu ìtì bá ní ose lóòse o àmọ́ mi sùúrù ni gbogbo nǹkan gbà ọlọ́run ló ń sọ ọyẹ gbẹ́mi ẹ lọ ọlọ́run tó lọmọ tí ń sọmọ ọlọ́run náà kọ́ ọlọ́run ọkọ̀ gbìyànjú o nílò láti ṣe kí ni kò mú kẹ̀kẹ́jì kò tẹ̀ wájú mọ́mí ẹ̀yìn náà mọ̀ kò sí tẹ́ ní ká ṣe tá a ṣe fífún àwọn fírẹ́ǹdì mi gbogbo tí wọ́n ní ká ọmọdé ń ṣe ọ́ sórí tó bá ti kọ̀ lógì báhùn èèyàn fọlẹ́kọrọ ni o n tó ṣe rèé ọ wá ọmọbìnrin míì ee sọ́ọ̀kì tìlẹ́hùn àti mi olúwa tó yàn jẹ́ àbùlù mo kí ẹ kalẹ́ lágbọ̀n facebook ọ ń fẹ́ ìyàwó míì ni bó mu wọlé ni bó sì fi ibì kan ni ṣùgbọ́n tó mi fẹ́ gẹrin kó mú wánú ilé bẹ́lẹ̀ ọba lọkọ lọ bí ọba sì lọ bí ọba dúró kó dúró orí ọmọ ní pé ọmọ wáyé ọlọ́run sábẹ́rẹ̀ kínní ọ̀hún òun ti gbọ́ wọn yọ̀ọ̀sọ odin tó òun gbọ́ òun náà ń yarí kínní kan ṣùgbọ́n ẹnu ọmọ olè kò tọ́rọ̀ ẹnu òun ọ̀gbọ́rọ́ nígbà òun òye tó mọ̀ pántòótọ́ ó ní kínní ọ̀hún bẹ̀rẹ̀ wọ́n mú yàwó dé o wọ́n mú yàwó dé inú ilé ọ̀wà rọgbọ mọ́ gbogbo ẹ̀ wá di fíagàn fíagàn. Torí ìjọba àkókò arábìnrin ní èyí tí wọ́n mú wálé ọ̀rọ̀ sá wà ńbẹ̀ òun náà kìí sábíámọ́ àwọn ń bójú eré àníyàn àwọn ń bá lọ nígbà ọyá làwọn yọ gbọ́ fínrín pé èyí tí ẹ mú wálé ó ti fẹ́ ra kù ó ti lóyún ìrònú báhùn kí lòun fẹ́ ṣe bolo wọn gbọ́rọ̀ tòun gbà bolo wọn gbọ́rọ̀ gbèsè ayé òun lọ lódì pé àwọn ọ̀rẹ́ òun àwọn kọ̀ọ̀kan tó bá súnmọ̀ náà ń bò ń sọ̀rọ̀ pé ọjọ́ mọ̀ wẹ́sì táìmù ẹ̀ ń bẹ̀ yẹn ọlọ́run lè ní ọ̀sọ́mọ rẹ̀ ń bẹ̀ o ọ wáyé pé tíwọ náà lè pin jú ni ọba kẹrù ẹ jáde òun ò lè kúrò òun ò lè fọkọ òun lẹ ládùú ìyàtọ̀ àjọ jẹ ládùúrú kínní kan àwọn jọ ṣe kínní kan ni òun ò sá dáhùn ọ̀rọ̀ sá ń pẹ́ lọ bóun bá sunkún lọ bẹ́nìkan nu àwọn òní ìwọ náà dọ̀gbọ́n sọ́rọ̀ ara ẹ̀ bóun bá gbìyànjú bá mi wò bóyá ọlọ́run àlè ní kọ́rọ̀ òjòrà wọn. Di àsìkò kan òun ní mọkùnrin kan tán ti jọ wà tipẹ́tipẹ́ rí láyé wá hàn sápadà pàdé náà bá ríra
iwo re kini kan bo wa ni an baby nkan ile o ti kun e mo ko obirin atokunrin na obirin a mo yara ju okunrin lo ngba mi omo re o ti to bi melo o ti to 4 4 ke ati bo mo ti se pe kini ko mo si nkan kan ko si nkan kan ke a ki lo sele ki lo o ye won na abi daddy yin ni daddy wa o ti wa se lomi o sa di kan ma soro time to time iko je gbe ojade won pade won lo wa nkan je awon kini eja te ma jeun won je won wa nkan mole oni die die die igimu ele de won gba o sa ndogban fi kini on tan won na sohun ka sa ma foro gun jo kan gbo e sa lo mara won bi fun ejo oro gbo won sa kolura won ona kolura won oni won je that's ko kan awon tun yago fura won. The last time I was on lock, but we out to the meta. If you bear more, what on lock in it, or long wow. Or to more, you mobile. I want out on lofe. How did lofe yo to my lobby? Oh, Sumeji. I want a socket back, but you must see him tell me, call your man phone. Can one man call your man come? About to see him. Bass of phone, or you want to dare. Nurse yun ni wa ti ko se test no se test ki lo fe ma se pe o gan funny pelu gbo awon kan to so kale ati to so mara won yi apere bi gba pe eyan fera ku ni o su ti ongi na ba ti wa so ro fera ku se ohun ejo lo ti se pe kini kan e to se kan gan o se ma gbo pe oni ko mi no ko mata o let's just go and do the test. And again, if I ever like him better, I'm a ra, or coffee in lock, cook on loss, say, but by the jilla, ro, cause he buys, he buy. Alone, say, cause he resorts, caca, worry. Another, oh, was he? I bet that he must say, I'm about 5 years, what 10 by, what's that, can you? Only was in a bunny, hey, I mean, rock, but oh, positive for the ball. Ah, when you only jabber, you can do it, all of that, oh, don't be jabetta. To fin te won nu pe ko le je be e bawo iwo na ma now from this time ko si pe bo lo se je on sa sala yin pe bye bye bye no to oro ti o se gbo ni o sugbon sibe sibe gbogbo nkan lo ye olohun o opportunity eleyi to ba lo miss e bayi a le so o le mo tun si nkan kan mo o pe ko fara bale ko ja ma woju e bo se arin re pelu baba ati le o se bayi o se bayi o bo mi ara o fe lo fe ndo da so bori e jo se po ko ju ri o le fa mo o se gugu packaging oloro yen sa lo bi awon sa se be ara ati bi na onu ofura nbo to bi osu bi meji si meta mama e bayi bayi olorun se onu ka sa ma foro abirin ni omo yen waye omo wa omo se gbe si aye lo awon na se gbe si aye lo ni bayi omo ti lo baya bi odun bi 4 si 5 sugbon leyin igba yen ka bi o se eledumare oba ri iro ala oni to wa se leyin igba yen pe oyun mi to n pada ni leyin igba yen ibeta lo fi bi Olorun ba olore dobu dobu olore kaya kaya ya se bayi na. Olorun o

0: bẹ́ẹ̀ni orí olúwa ó pọ̀ púpọ̀ ọlọ́run ojì ó kárí wa ìtọ́ta ń bá yí lọ́wọ́ inú olówó atóbi ìjẹlò ẹni ẹ jọ pọ̀rọ̀pọ̀ ń jọ sí yẹn ìyẹn òkú mọ́ kankan àwọn tá à ń sọ̀rọ̀ kan lòun bá sá sọ̀rọ̀ débẹ̀ pé tó bá ti ẹ̀ rí bẹ́ẹ̀ kí ló ṣe bó ló ṣe sí ó ní pẹ̀lú gbogbo ohun títí ẹ̀bẹ̀ ńlẹ̀ báyìí kò yí òun mọ́ kí ni tó òun lè ṣe lákòókò yìí ni àbí lọ́jọ́ iwájú lórí ọ̀rọ̀ ọmọ yẹn ṣé ẹ̀kọ́ òní nǹkan òní padà bẹ́lẹ́gbẹ̀ẹ́ tí ó di pé jẹ́wọ́ àbí tó bá tàkókò kan ni kò ń wọ́n dájú tán pin ó kò bá lè òun kalẹ̀ wá o bọ́rọ̀ ṣe rí rẹ o àbí kí òun sì mọ fọwọ́ táwọn fi ń jẹ́ lọ àti pé ọmọkùnrin tèyí tóun ti já sí i tí ìyẹn dẹ̀ ní kò síwé ìṣá nìyẹn máa jẹ mọ́sá ẹ lọ ó ní ṣe kìí ṣe pé bí àṣà aláṣà tí ẹni máa jẹ búrẹ́dì lọ wọ́n ń dín ẹyìn rẹ lọ́wọ́ lọ̀rọ̀ wọ́n padà já sí kí ni kò ń ṣe ẹgbà òun ẹ̀là ń lọ́yẹ̀ gbàjà rèé o ó kí wàá bá yín ẹ̀yìn orílẹ̀-èdè nàìjíríà nọ́mbà tó wọnú okulu yìí láàrin ìṣẹ́jú bíi 5-7 tá a fi gba ìpè 0916893100 0916893100 tàbí 0915333-4893 0915333-4893 tàbí 0913333893 ọgá ọ tọ jà wò báyìí ná ẹgbẹ́ ìpè hello
1: ẹ kalẹ̀ o
0: ó mú kúlú bàbá
1: kẹ̀kẹ́
0: ọ̀yá
1: ẹ̀rọ
0: ẹ̀bánidásí
1: kọ́ má da ilé ara ẹ̀ rú o
0: kọ́ má da ilé ara rẹ̀ rú
1: bẹ́ẹ̀ni
0: lọ́nà wo
1: tó bá sọ fún ọkọ kò ní gbà wọn nígbẹ kínkín lé tí a bọ
0: bójúbá
1: kò ń bẹ ọkùnrin lè kò ń bẹ tó bá sọ fún ọkọ tọkọ bá nígbọ bá yá tọkọ bó àtọkọ bá rin inú ọmọ bí tó bá dé wùwà kan
0: tọkọ náà bá wọn bá wùwà kan tó tọkọ bá bẹ wò pé ẹka tiẹ mú ó tọ wọn bá ní wọn lọ ṣe kínní tí tí wọn máa ṣe dna àbí nkankan tọkọ ṣe ní tòótọ pé òun mọkọ ló ń lọmọ yìí tòótọ kí lè rò
1: ọjọ bàbá bẹẹ ni.
0: Bàbá yìí ìdá ẹ̀dá lẹ̀ ẹgbẹ́ra ayé òní bàbá bàbá rẹ̀ lọ́jọ́ láyé yìí.
1: Bàbá rẹ̀ lọ́jọ́.
0: Ọ̀dà
1: kò má darí ara ẹ̀ rú.
0: Ọ̀dà kò
1: rú. Àìmọ̀ yọ ọmọ àdúgbò tó ti ṣe dáadáa tó tọ́ ọmọ ti dájọ́ ti dàtọ́.
0: Wọ́n dọ́mọ pọ̀ tọ́. Tọ́ ọ̀dà.
1: Ọlọ́run ló yé o, kó ní oyé ọlọ́run.
0: Ẹ ṣeun. Kó sá má dalẹ̀ ara ẹ̀rù ní kókó, kọ́ dákẹ́ síbẹ̀.
1: Kọ́ dákẹ́ síbẹ̀ kọ́ wájú. Kọ́ mẹ́nu
0: èkúté rídodo ilé ẹni láti jẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ti yé mi.

0: ẹni tó lè nà ẹ wá kí dé ju dédé ẹ èmi yóò máa yọ nínú olúwa olúwa jẹun tọdún fún mi.
1: Tọ́ ẹ rí pé ọ̀rọ̀ náà ni àwọn ìyá bàbá wọn tó ra nà ń bẹ̀yìn bọ̀ kókó tí ọ̀rọ̀ wọn dá lé lórí náà ni pé kí arábìnrin náà kó mẹ́nu pé owó tí ò bá tì í tó tẹ̀ bí mo ṣe wo sàkún ọ̀rọ̀ wọn béèyàn bá tẹ yóò ṣẹjẹ o kó mẹnu kóra máa wòran kó máa wòye kó máa wo tọlọrun ó ṣe bó sì jẹ pé tọlọrun ó ṣe kúkú rèé kò fi ẹnìkan o kọ ni kó máa wò ìgbẹ̀yìn láláyò òkùkúta bí ó ṣe padà rí náà ni ó rí ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí ẹ̀yìn rẹ̀ ó dáa òun náà là máa wí ọlọ́run mọ́ pọ̀ ọmọ kọ́ mọ́ pàyà àti bàbá àtìyàn àti bàbá àtọ̀hún ọlọ́run ó dá wọn sí láyọ̀ àtàlàáfíà ọjọ́ ń rebi àná òun rebi àtiwọ ètò ń rebi kòńkòńdó ṣùgbọ́n àgbádùn ara wa lórí orin ọlọ́kan òjọ̀kan kó tó di bí ìṣẹ́jú bíi márùn-ún sí tí ètò panudé tí ó panudé ẹ já gbọ́ odò láyé ààrẹ múlélẹ́ ọlọ́run ẹ mọ̀ ẹ ààrẹ múlẹ̀ ni mo ń bá wí.
2: Hello, my way. Where are you?